0: àbọ̀wọ́ gbáyà lẹ́ẹ̀kan sí máa gba ìròyìn ayọ̀ látọ̀dọ̀ áńgẹ́lì mi kó tó dalẹ̀ ẹ̀wùn tí ya ìsọ tí n bá ti kún bí nìsín mo ń lọ sórí facebook gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbọ́ mi o gbogbo sona church 77 ti wà lọ́tẹ̀ yóò yí padà díẹ̀ ẹnìkan ní báwo la ṣe fẹ́ ṣe gbogbo sona church àti ní wema ibẹ̀ ni sona ibẹ̀ ni 77 ó ti wáyé ẹnìkan ní ibẹ̀ lẹ́ẹ̀tì fún alánàá tí wọ́n yìí ibẹ̀ lẹ́ẹ̀tì fún alómi 77 bẹ́ẹ̀ ni ibẹ̀ ní sì ti fún yín ní pépà tí mo ní mo fẹ́ fún yín náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ibẹ̀ lẹ́ẹ̀tì gbà náà tí wọ́n yìí lọ́fẹ́lì ó di ọjọ́ sunday ní gbogbo sona church wa pátá èmi lẹ́kọ́ ni o èmi lògbómọ̀sọ́ ni o èmi nìlọrin ni o màá wá júwe ibi tí olúkúlùkù ibi tí sáfíìsì ó ti wáyé ẹnìkan ní wáyé torí ìṣẹ̀lẹ̀ náà ni àgbọ́dọ̀ gbọ́n bí ejò ká so níwà tútù bí àdàbà gbogbo wọn wà ní gbogbo àwọn sona church màá sọ dáadáa rẹ nígbà tó bá dọ̀la ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹ múra o ẹ jẹ́ sáré gbọ́n tí àwọn ọmọ ọlọ́run yìí sọ kí n má fi ṣe lọ.
1: bàbá mi o inú mi dùn gan ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo send the testimony ní ọjọ́ thursday last week thursday but mi ò rò bóyá mi ò gbọ́ lórí rédíò mo sọ mo give testimony nípa bí mo ṣe ń wáṣẹ́ pé bọ́lá ṣe ṣe rọ iṣẹ́ kan fún mi bọ̀ mi ò padà accept ẹ̀ gẹ́gẹ́ mo ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because mo ti sọ fún ọlọ́run pé tíṣà yẹn bá bọ́ sí i pé tó bá fún mi lọ́fà lẹ́tà pé mo máa ṣe testimony so mo send the testimony yẹn fún ọfà lẹ́tà yẹn pípé at least pé mo gba ọfà lẹ́tà yẹn gbà tí mo wá rí sálárì ẹ̀ kò tó iye tí mo expect tí mo fi reject iṣẹ́ yẹn fúnra mi so lẹ́yìn ìgbà tí mo ṣe testimony yẹn ṣá mo sì gbọ́kàn kúrò lórí ọ̀rọ̀ iṣẹ́ mo bẹ̀rẹ̀ business mi so business mi yẹn iṣẹ́ ọkùnrin ni mo rán so mo ṣe ṣí brand mi ní àná ni àná náà ni ṣáà ni mo ṣí brand yìí tí mo jẹ́ káwọn èèyàn mọ̀ pé òkè iṣẹ́ tí mo ṣe lélẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ha bàbá mi mo gba first order mi léni inú mi dùn mi ò ti expect mo kàn pàdé rí ẹ for the first time mo dẹ̀ṣẹ̀ gbàwẹ̀ ọjọ́ kejì tí a wà ní èmi ni o ti ẹni pé ká gbà so àwọn ọjọ́ kejì lè ní o bàbá mi mo rángẹ́lì mi ẹni yìí ó send owó sínú àkáǹtì mi fún aṣọ méjì láìkó mọ mi rí o kò dẹ̀ ṣe èrè kékeré ni mo jẹ lórí iṣẹ́ yẹn o ó dẹ̀ send owó méjì sí mi dànù nínú àkáǹtì mi just like that mo tún fún ní pé 2 weeks ló máa tó rí aṣọ ẹgbẹ ó ní no problem bàbá mi inú mi dùn because báwo ni mo ṣe máa launch business gidi tí mo dẹ̀ máa rí client lédi kò tún wá ń ṣe pé ẹni tó tún máa doubt mi tó kàn sanwó yẹn immediately bàbá mi inú mi dùn áńgẹ́lì mi wálé yàn inú mi dùn gan ni ẹ ṣe gan bàbá mi owó yá bàbá lùkẹ àdúrà yá máa gbà má dé tí wọn máa ṣe testimony.
0: nice. Kí wọ́n láńgẹ́lì àwọn ṣe wọ́n lọ wálé èèyàn tí mò ń kọ yín náà nìyẹn èké áńgẹ́lì mi wálé èèyàn bá ń gbé ẹ̀tọ́ mi áńgẹ́lì wa dèèyàn lọ tún àwọn ọmọ tó ń bẹ ní ògbómọ̀sọ́lẹ̀ níbi tí wọ́n dè wọ́n mọ́ sàtí n bá ń sọ nípa áńgẹ́lì yóò wà níbi èèyàn torí tó bá wá bí áńgẹ́lì wa dákú. Ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìṣe lọ.
1: Bàbá mi, mo dúpẹ́, èmi náà ti lẹ́rìí o, mo ti lè láńlédì o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì, Ọlọ́run tí òjòjú àdúrà tèmi. Látìgbà tí mo ti mọ ìpè yìí láti 2024 ni ayé mi yíra. Ní 2024, Ọlọ́run bá wa ṣe òjòjú àdúrà tèmi, ó mú ìlọsíwájú bá ọkọ mi. Ìgbà tí mo ti jọ ìpè yìí, nǹkan tẹ́ bá ti ní ká ṣe à ń ṣe lórí iṣẹ́ ọkọ mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lásìkò tán ní March last month ni àwa náà kó dé ní March 28 mo di landlady. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé mo ti ní ṣe testimony last year February. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ending March la kó lọ sí ilé wa táwa náà ti di landlord and landlady. Mo dúpẹ́ ní wíìkì tá a kó lọ lè wá ohun tuntun ṣẹlẹ̀ torí pé wíìkì yẹn la gbàdúrà tẹ́ sọ fún wa pé ká gbàdúrà fún double things. Mo dúpẹ́ pé double lọ́lọ́run ṣe ní wíìkì yẹn lọ́lọ́run tún ṣe kí ni ó mú ìtẹ̀síwájú bá ọkọ mi. Ọkọ mi ti jẹ́ second person as ọ̀gá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé nígbà tọkọ mi débi iṣẹ́ yẹn kò tí ì pé ọdún mẹ́ta rárá wọ́n ti sọ di ọ̀gá nísìn. Mo yan Ọlọ́run lógo, mo gbé Ọlọ́run ga, mo yìn lógo lórí iṣẹ́ ọkọ mi. Mo gbọ́pọ̀ lọ́ba mi tẹ̀síwájú, gbogbo ohun tẹ bá ní ká ṣe mò ń ṣe. Mo dúpẹ́ mo yan Ọlọ́run lógo.
0: Nice! Inú mi dùn sí tí mo fi parí ẹ̀ láàárọ̀ yìí. Ẹ jẹ́ máa lọ sórí Facebook, jẹ́ a lọ, jẹ́ a tún lọ. se ri nti o sele losu yi yo koja oye ti egan tori pa angeli lo ranse bibeli ni onise ranse ni won fun awon ajogun igbala mami nkan kan la tun ti bere yi o emura ngo ba di ojo sunday awon nkan kan be ti ma fi leyin lowo wema lati se 77 bayi o wema lati se 77 lote yi o and ni gbogbo sona church lati se 77 o omi 77 first time won agbe debe lagbara eni to laye ato won o gbe wa bayin anointing oil won gbe bo wa bayin gbogbo awon church wa to wa ni badan bi gbogbo eyin ti badan e pade mi wema ma si so ye time ta se bibeli ni ka gbon bi ejo ka so ni wa tutu bi adaba inu mi ndadun e mura o gbogbo le patapata odekunle e paraphrase le ti pade mi lori facebook mo fi o ti e se nkan kan laaro yi danwo mu da mewa mu ore majemu omo ti e na jade ko sibi to le rangeli e o le ran lo bo me ti nbe nkano o le ran lo be omo ti nbe ni US ni Canada mu ida mewa mu ore majemu fi sori nkan kan to fe kan danwo laaro e ka wo ti o sele oni lo pe number 4 mo si ti so nta bi break yin fun yin pe popo ni account number church ni 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni ugbe jade bi yin oba wole lo eleyin 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo ni ugbe jade First Bank wa niyan and eni kan ni wole ese bibeli wo la fe ka Psalm 101 titi wo 106 Psalm 101 titi wo Psalm 106 eyin omo Olorun ti won bi loni e wa kunle angeli re ko wa bi eyan eyin te mark wedding anniversary angeli yin ko wa bi eyan ko so ni gbowo yin o ti re oju yin fun iwoke ara ni yin mo ni ki Olorun ko so ni gbowo yin ese bibeli kan mo ka yen fun yin in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary ewo Nigeria bo fe bo ko angeli kokan wa yo tu ale in Jesus name a bo ku ninu ijoba agbonisin mo so le kan na gbogbo eyan omo Olorun te ngbo mi kakakiri agbaye e ri pe tu sile yo de in Jesus e ja lo sori Facebook 6:30 ni ma wa be nisin to ba tun di 12 ha tu pade mo mi gba we yi ya bi angeli lowe in Jesus name gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 Ewo, ejemo lo sori Facebook ati TikTok. It is well. God bless you.

0: the hottest gist to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: On 32 FM, 94.9.
4: Ẹ kú ọjà o.
5: Ẹ káàbọ̀.
4: Ìyá bíi tí ń síbò nìkan.
5: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wà mọ́ rìn, bó wà ní látàárọ̀.
4: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wà dáa.
5: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́dí bèrè lọ́wọ́ mi pàápàá.
4: Kẹ́ni tó dé ó polówó ọjà rẹ ni.
5: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
4: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
5: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtù bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
4: Ìyá bí ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
5: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
0: FM 94.9.

àwọn ti bọ́ sọ́wọ́ gbájú ẹ̀ ìfà ń fani lápò ya wọ́n ní èèyàn rẹ ti ń bẹ́ lu èbó ó fi nǹkan tó tó bí ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là ránṣẹ́ sí ọ kò kówó kan kò kólẹ̀ kó wá fi gbà á torí ara rẹ tó ń wá fàdí gbùrùgbùrùgbùrù ó ti ẹ béèrè ó pé onítọ̀hún ga yẹ̀wò ìfà lé o ẹ̀tù fà. Wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ló sọ nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀.àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRATV ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́lẹ̀ fi kẹ́kọ̀ọ́ ńbẹ ọ̀rọ̀ àgbà yìí tẹ́ láǹfààní àti mọ wò ó bàbá fìkà sínú ó ń bẹ lórí YouTube ẹ lọ sórí Mr. GRATV Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ̀ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ.

0: Akiwa Akabo pada lati ojudi oja 32 FM 94.9. Iroyin baba friend on tesiwaju pelu baba wa omowe Musari.
1: Mu enu ba nkan kan lekan baba wa. 2011 ni wala orile de Libya bele laye Gaddafi. Won ni ti an lokun gba na pe o so kale si orile de Nigeria. Eje ka wo distance. Ko si biro awon eru se fe wo Nigeria ti o ni penetrate awon le olominira kan bi Niger, Mali, Chad. Bo ba je pe awon orile de alamulegbe yi na lo wa ngba wole. Ta si ni ECOWAS. Pelu ECOWAS to ti wa di na ti an ti adabo ti AES na to ti yo nbe nisin. Ki la pe function awon ara bi ati pe kini intelligence Nigeria n se lori itonbo la toke ti abele lagbara wa oka yi ti abele lagbara wa oka yato si ntin ti Libya wa won gboro se ma so fun yan pe awon enibi won lo local ammunitions na to je agbelero ngba ta agbelero nbele ta pa ijoba oka se yi to ngba awon alamulegbe orilede wole se n la so ni buruburu be ni pe oku akeredolu sanja awon existing governor southwest lo emi ni gbagbe ti ma yan ba ti ku oro amoteku ko le buru to bayi kaluku kan fi wa so wet e ni won ko si igbese kan loju temi be mi se ri niyan abi bola lamid loju temi ko si igbese kankan to kaye araalu afi ki la da wa la wa in charge emperor like so many people do call them
2: te ri nto sele ni pe gbogbo nto nto ba so na lorelede ewu ofin ta nlo o je kan ninu ipenija ta ni pelu pe awon ologun ti won ko ifojusun bi awon tin se ni won se ko opo ninu awon to ba ni ofin wa to ba je pe a fe ko wi ofin gege ba se lo ko se irufe ilana eto se du tan lo a ri pe ko ni re bo se re abe be ina de bo je pe agomina o so fun wa pe ofin oru awon lagbara lati se irufe nkan bayi nkan bayi nkan bayi in temi ni gbagbo o ni pe ngba te mo pe ofin oru yin ni agbara tem ko ye ko fi oroyin la egbese wo la gbe
1: she press forward leyin dakere de luse
2: lori re nigba ti on biyanju oro amotekun e ri pe gbogbo ilu na lo gbe won leyin pe igbese ti o to in temi nigba bo ti mo lero oni pe o ye ki awon gomina kankan nipinle won ki won lo si legbimo asofin won pe afẹ atunto si wi ofin orile Nigeria ko si omo ile igbimo asofin kan ti o je pe pinle kan lo ti wa o tun mo si pe be ba ti so ni ati le tenu yin ti ko si bi kan o ro yin fun lati so fun omo ile igbimo asofin yin pe to ba debi ti awon akegbe re wa o in to lo so re tinu ba wa konu to pe bi wo tin so mi lo ni a n ta awon na fe ri pinle wa ni e o mo ro ma ro na lo lori e sugbon o ti ri gbese e wo after ti gbe are so pe ipinle to ba fe o le ni olopa ati e o tin lo bi odun kan kini awon gomina wa se to bi a je pe oga awon olopa lo to wa n gbe aba lo si legbimo asofin oga olopa to pe federal olopa ni whereas in the state lo ye ko ti bere wa ani ipinle oyo awa fe olopa ipinle o ona ta tore o in to ba wa ku ta se ati wa se atunse si iwe ofin mi ro pe nikan le ko die mo nigba ta re fun ara re so pe ijoba apapo ti se tan o lati juwo le lori oro olopa ipinle so owo awon gomina wa loro kusi a o le gbe yen si waju are
0: lori oro itago na pada to ba je wi pe be na lori sugbon awon igbese kan be to je wi pe nigba ti a fe yi orin orilede wa pauda laarin iseju pere temi awon ofin kan be to je wi pe a ki ni lore awon yoruba wa ma n powe kan pe a ki loba ka lojo won ni oba ki daba ase lo baba gege bi are orilede Nigeria to se je bi pe orilede Nigeria je orile ta bowo fun julo pupo ju ibere mu ma nbere re ni gbogbo ba ki lo de to je pe isoro ati ni eto abo to peye o ja ogun fun wa gege bi nkan ta won ara ilu so oju ona opolopo oju ona ni oda ina oba ani doju ko nbe omi ko so mi ati je ati mu omo bo se o je ni o tun wa le se ko o ma tun je sugbon eto abo se gbogbo omo orile o le pa npo leyo kan soso bi joba o ba ti e ba wa se nkokon mi ta so bi pe ko sina ta gba wi pe a fe ma gbe ninu okuku birimu birimu ka pada sabela ka ma tan ile edula kuna kuku tin dai ina ki lo morile de Nigeria ti pada oro wa si kuro ni pe a pada si aro ati wa nbe sugbon so morile de le pa npo wi pe oro etu abo ki gbogbo wa o so ka si di ijoba logun owo mu eni to ba se to lati ba wa mu ki etu abo ko lojutu
2: ati nse
0: e ti nse
2: ko si agbegbe kankan ta de ta ti ri iko julala kan fi sori pe ki won ma so wa ibi to ku si yàtọ̀ fún pé à ń sọ pé a fẹ́ ọlọ́pàá àpínlẹ̀ wọ́n pe kinní kan ní community policing ìyẹn náà oyin gangan ló yẹ ká gbé lárugẹ torí pé kò sí bí ara agbègbè tá a wà yìí tí wọn ò ní mọ ojútùú tó bá wà àdúgbò wọn.
1: Community policing under ta ni máa wà.
2: Under local government
1: ni. Local government ewo.
2: Ṣé ẹ rí ibi tí ọ̀rọ̀ wà náà nìyẹn òfin ẹ̀rí pé mo sọ pé òfin tá à ń lò àwọn ológun tó kọ́ akùdé ń bà nínú bí wọ́n ṣe kọ òfin yẹn torí nínú ẹ̀ ni pé a fún àgbò ní a fún eégún lágbò amókùn ẹ̀ lọ nínú ìwé òfin yẹn kọ lórí local government ó ní a ní ètò ìṣàkóso ní local government ṣùgbọ́n ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yóò ní àṣẹ láti máa ṣe òfin
0: 1999 náà ni asamended
2: ibi tí
0: àwọn kí ló dé tí ò wá sí àtúnṣe gidi lórí àwọn òfin
2: ibi tí àwọn gómìnà wà tó rí pé ó pé wọn bí ètò tí ń bẹ́lẹ̀ ó ṣe wọn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ra kinní kan wọ́n ra mọ́tò wọ́n sọ̀nà owó ìjọba ìbílẹ̀ náà fi ń ṣe
0: é ṣùgbọ́n
2: òde kíjọba ìbílẹ̀ òun náà fúnra ara wọn.
0: Ẹ sọ̀rọ̀ nípa ọlọ́pàá agbègbè community policing ọlọ́pàá ìpínlẹ̀ à ń sọ̀rọ̀ nípa wọn ẹ dákun àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tá a ní lórílẹ̀‐èdè nàìjíríà tí gbogbo wa ń rí lọ́tún lófin yìí mélòó ni ohun ìjagun olóró tó tó kojú ogun tó tó kojú ìjà èèyàn làwọn náà àwọn náà ní fámìlì wọn ní mọ̀lẹ́bí o aṣọ tí ń bẹ lọ́rùn wọn ó lábọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí aṣọ orílẹ̀‐èdè bí wọ́n bá ti báṣọ ìsílẹ̀ tán ọ̀rá nìkan jọ ni wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun ìjagun mélòó ni ń bẹ lọ́wọ́ wọn ìtọ́jú wo ló wà fún wọn yorùbá ní akìrán ni níṣẹ́ ká má ràn ní ní ká ràn ní níṣẹ́ mọ́ tá a bá lọ sí àwọn police stations wa lóríṣiríṣi ẹ já lọ wò báwo ni àgọ ọlọpàá báwo ni wọn
1: ṣe rí
0: àwọn tí wọn ń bẹ lójú títì yóò tẹ ẹlòmíín lọrùn láti wà lójú títì lójú lórí ìnáró yẹn ju kó jókòó sí ọfíìsì lọ nítorí pé àwọn àpótí àwọn àga gbọrọ tó dàbí táwọn yẹ ẹlẹwà tá a fi máa jẹ búrẹdì àtẹwà lé olóúnjẹ òní ń bẹ níbẹ ẹ dákun àwọn iná láti sọ wípé kí wọn lọ bá àwọn ẹlọ àbò ṣé ńgbà tí ò sí nǹkan jagun tó tó lọwọ àwọn tó jẹ federal ọlọpàá ẹ dákun ọlọpàá ìpínlẹ àwọn àmọtẹkùn rèé àwọn sọrọ nípa àwọn ọlọpàá agbègbè níbo la ti fẹ rí àwọn ṣé kìí ṣe wípé a kàn ń tanra wá jẹ àti wípé ìṣúná tó ń yà fún ọrọ ètò ààbò níbo ló ń lọ kí la fi ń ṣe kí la ń tanra wá fún.
1: ọ̀rọ̀ tó sọ bíi pé security vote yẹn sá ó yẹ ká lè sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ọmọ yẹn tí wọ́n ń gbà ó ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ from that oríire local government wọ́n ní police station kan ló wà ń bẹ̀ wọ́n over 200,000 population èèyàn police station kan ẹ dákun èlò ni ó ń bọ́ sí ní ẹ̀ka ètò ààbò èlò ni a pín dé oríire local government tó ní bíi wọ́ọ̀dù mẹ́wàá yẹn èlò náà pín síbi tó kù mo mọ̀ dáadáa mo lè sọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ yìí dáadáa wípé wàláì tí ń bá fún àmọ̀tẹ́kùn ní change wọn níyẹn tí mo gbé dání wò kí ni provision tán ní fún wọn ẹ wòye tán ló ti kú nínú àwọn pípù yẹn sìn.
2: tí ẹ rí ọ̀rọ̀ ètò ààbò wa amúkùn ẹrù ẹ wọ ni àti ilẹ̀ ní kinní ti wọ́pọ̀ kò déédé wọ́ sìn in tí a ń rí ni pé igi ń jẹ láti inú àròpégi dúró nígbà tó tó jẹ dẹ́ta la rí pé ó ti bàjẹ́ tó bá sì ti jẹ dẹ́ta àti ṣe àtúntò nǹkan tí ó gbà ní àsìkò ni mo rántí pé ní 2001 ó gbé àwọn àṣẹṣẹ parí ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá kan ló wá ń sọ fún mi wípé àwọn yẹn wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn mo wá mo fẹnu pé kí ló ń ṣẹlẹ̀ ni pé yúnífọ́ọ̀mù àwọn láti bàtà tó fi dé beret àwọn ò sanwó fún mi mo lọ́rẹ̀ẹ́ kan tó jọ ẹ̀yọ́ ọlọ́pàá ó ti kú ń sìn nígbà tó ń lọ ló wá ń pé ká yà ń lówó torí pé sálárì tó yẹ káwọn ó gbà nígbà tá a wà ń training àwọn ṣẹ̀ṣẹ̀ lọ́bì lọ́kòkó láti rí gbani tẹ́ ẹ rí pé nítà fi ń pilẹ̀ wa ìwà àbàjẹ́ ni.
1: ṣé sẹ́nẹ̀tì ò mọ̀ nípa ẹ̀.
2: kò sẹ́ni tí ò mọ̀ nípa nta àfẹ́ntì gbogbo ọmọ orílẹ̀ nàìjíríà ni wà kò sẹ́ni tí ò mọ̀ nípa nta ń sọ yìí mo sọ pé amúkùn ẹ ní tó ṣe wá k ko se se se wa o ti wa pelu wa o wa n pele ke si ninu baje oni and elekeji ni pe lorilede ye loka iye fe irufe olopa to ye ka ni koto gege bi ajo agbaye se gbe kale won ni iye eyan ti an so pe ko olopa kan ni o mojuto eyun na e won so pe kara ibon kara kan kan in to ye ka ko se ka to ra ibon oni pe ki en ti wu oda o to so pe on fe se ka ti gba mu iyen ni oni je pe a n kowo oro ta re ju ni oni o poju itumo pe ka fi mu fele olopa ki le tin pe otele mu ye awon eloko e ko poju laarin wa sugbon be se wi e wo wa baje bi to ba wa de lorilede yi baba n lo loju popo wa e ra ma gbofinro wa atawon ti won ba ro pe an da duro ti won ma te koko ti won ma te baba e ti won ma te phone e ri to won ma kowo ibi ti wa baje to ba wa de ni ile na lo fi fa to pe en to n se odaran eni won ko nja lati libya won ko de nigeria oju na ti o to
1: amen
2: ibi ti o gba wole irufe yen wole ko sibe se fe ilu wa lo ko nigba o pe ise to hun se yi o kaabo le wa fun lu hun ne fi fun sibi abori pe mo ilu fo ni ona je
1: en ti ara ta o fun o peju ti joba o fun lo na
2: ibi toro wa niyan so gbogbo awa gbohun ti mu ti mu ko egbin da sinu gbogbo wa ni inu wa si lawon to bo si joba inu wa na won si jade o tumo iwa ti nbe nu wa lawon na owu won a debe tan a reti pe ki mo oji wa pada isoro ta ni niyan o tori en to gbana eto debi kan e le so pe ko debe ko wuwa to to o
0: loju opo ayelujara wa nbi omo to so wa le tolu lo pe won ni serious civil war in ilesha
1: baruba
0: won ni nitori awon iko adaluru bandit yi won ni won lo pa enikan ninu omosalasi nigba tin gbadua won ni eleyi na lo wa mu ki inu bi awon odo ti won fi yabo inu gbo tin be ni to si egbe odo won won ni won si ba awon iko adaluru terrorist won ba won be pelu awon ohun ijagun buku won ni sugbon ope lo pe awon nkan atijo won ni to je ipe to je ta awon baba nla wa to si wa laaye sibe tin sise won ni won mu awon terrorist yen bale eje wa wo se ki se wi pe araalu nbo nbe bayi
2: ise re tele tele
0: ti o di oju fun oju
2: ofin ro wa lagbara lati eni ta ba kefi po fe wo wa je ka da lowo ko
0: ofin ro wa eyo tun le won ti do me eni kan lowo ko ni pele osun te ba gbagbe o won pada na le won o
2: se ri an lati mo ibi ti ofin duro ibru agbara olofinro ta ba ti mo a ni koja ye wa
1: with due respect sir en ti fulani danadana to attack ninu oku e to defend are to pa to wa de court to so pe ko ye ko pa ye ko sa fun
2: se ri ibi kaluku ba se gbe da erodo e kale bi kaluku ba se gbe erodo e kale oni o so rufe eje le jare ti o ba mejo are ro to je bi o yen se le je bi to ba mejo are ro ti o ni je bi
1: ati da
2: bi a ba se suru do ni waju ile ejo ni ile ejo se gbe da jo kale
1: oda sir safe school mbe jo ya mu safe school fund won ni 145 billion in 3 years ki la pelu e fun cash ogba cctv alarm system community vigilante ati ki not ti pe eleyi ti won gbe fa won nscdc yi sir won le pin tori mi o ko n ba dan mo lati gba ti mo ti pon ti gba lu lo wa sugbon mi o ti awon school to wa ni rural areas mi o moye ti ijoba ti on fence nbe mi moye ile toto ni cctv laarin ilu badagan debi debi awon schools to wa rural area won pin ti wa fun ayo state ni abi won pile pin atoke central nikan na focus owo yen si 145 billion
2: ile awon eko ten so ile awon eko to je ti joba apako ni o
1: ti joba apako ni
2: o si ti pinle o
1: eh
2: tori se ri oro eto ko lorilede yi o na ni la toto tori pe eto eko o ye ko je ti federal government state ati local government le ye ko je sugbon a o ti yora wa tan pata ninu lana to logun fi sile fun wa we are still running a unitary federal system
1: to
2: ibi ti soro wa wa ni
0: e ja wo lagbo oselu odun 2027 ni gbarade ofi ina ma gege a le gbagbe won awon eyan daada lorilede na nu won ni lori oro eto dibo odun 2027 awon jan obi lonte sugbon awon faramo ilana isejoba re Bola Ahmed Tinubu ojo wo leyin fi wo gbolohun yi
2: mo nigba
0: ki lo de lati fe bi igba ti yan fe se o fe n fe on fe ku kan re mo meji abi bo mo ni bo ni won ti mo so
2: seri opo awon loselu wa oloko wo ni won won si mo pe asiko ti oja ota o lele so in to so yen igbagbo mi ni pe ko ni card dibo meji yo ba yi so pe ko se se ke yen meta kan do meji meji o wa ku su lowo boya ti n wo ni pe emi re o mo so pe mo be ti mo se duwe le kan pe ololufe meta ololufe wo ni o wa pe ko won to gba wo so be ti o de ki ife un ki to won o gbe igba oroke mo ro pe nti o ko wo lo se o ko te se inu egbe ototo la mejeji wa o di kan mu ni sugbon won alatele re mo ro pe o n fe fun ni oko didi lo fe fun osan
1: o joja tun tin pe wa ni ka lo ka to tenu bi ti aye ba gba wa ka mu nkan kan si ti o ba se aye ka suma won ara ile
0: owo gas o ti gbenu soke wa la ti pade se aro bayi ina edu ati ina gi ni dida edakun kini igbaye gbadun omo orilede Nigeria papa julo awa to je pe bi aba
2: bo ni ko oro to gas yin ati le lo ti wo
0: so ye ki ya gas o je wa
2: ati sun ni na ju bo ti je lo ko to ri pe
1: aro
2: ka ma lo to wa pe lati le la ba ti ko mo pe ba si n wa epo petrol ta n wa diesel ta n wa oil la ba mu gas mo a ti e ni dedigi rara sugbon tori pe awon to ti waju wa n gba yen won kan dana sun ni asiko ti awa ni ke gbo wa pada si de kan na gbo wa rolu a si n so pe in ti an produce Nigeria ganjo to wa ko woni latoke
0: oje e ja loju oja e ja loju oja se n ta ta iwa daran sinu an bo

0: akiwa kabo pada iroyin baba fend on tes waju anbe loju opo aye lo jara wa ah. So so media wa e wo wa nbe o at 32FM94 feyen oluwa krista
1: oh ayami
0: anfa na
1: to eh kini on kule ti debi ko kodun ebi ka ma sumara le na ni oku amo ka to lo be baba wa lori account maintenance laarin 3 months our banks make 309 billion relief wo ni government fe fun Nigerians inu area of our life wo la ti ma san tax by tori Olorun owo ta pile sunkun pe ko to je to ba je pe ijoba tun wa nta dabo ni gbogbo ona ti an ba ti ni ise kini bank se in the area of maintenance 209 billion in 3 months ibo na ti fe fun wa relief in country sir
2: ijoba le ko dabo bo wa tori pe owo yi ijoba ko lo ngba maintenance account oni won pe emi o mo mo ti gbianju li ke ronu titi lori pe kini mo
1: definition fun
2: ninu account mi tori pe ti mo ba se transaction bank o yowo pe mo se bi mo ba igba mi wa to te yan ba gbowo sodo bank o yo nbe so kini awon owo te njo yen ise kini le fi se ton wa so pe nu ba mi maintain account mi account to pe yin o stop waka koma kowobo
1: awa victim re
2: koma kowobo kini maintenance e so ibi to ye ki joba o ti ran wa lowo on lele ile ajo ti o n moju to oro ori lori ede an gan ni sese tori pe ngba ti won tin gbogbo an san wo ori lotun lo si ka ko papo e soju kan emi wa kan so mo bank na pe ogun te ngba yi e ko soju kan iye ni o de ka le sada yan re pe wo lo e kan se nbe ewo ni o ye kan se so e wa lowo joba ko se pe joba lo ngbowo sugbon joba le dabo wa lori ona ta bank ti won gba ti won fin le wa je
1: won wi pe ara ilu tin bere accountability lowo ijoba lori pe iye ta budget fun iye bayi bayi esun ni o pe won tin bere accountability lowo ijoba pe iye ta budget fun gan bayi la kede a ri ijasare lara nta la fi se won ni lo je ki awon igun kan won ni na mo pe pe to ngba ta ba jiyan gbe ta ba san owo idola sile a le mo so pe lara nta fowo se lele to ba je pe ru method na la lo fun banking sector ko ta ba gba straight fun ra won pariwo yen kuku mo gba ke mo jabo bi oro network provider ati olori ilu kan jo ni
2: Se ri yen na boba lo to ba bo a le bi pe aja lo wa re ni tori pe a le fi ewonu han o tori ara ka fe ewonu han o na ni pe ki awon ti won sudo ba le wa lori ki won mo ero kan wa nba ti o ba ri awon ti a je asoju wa lati ri ba soro tori bo nkan ta nso ile iwaju awon asofin wa lo e ka ma gbe lo ninu lati constituency mo gbogbo ta wa fẹ bajọba sọ àwọn lọ ẹ ká máa bá sọ nígbà tá a bá rí wọn bá sọ lórí pé à ń gbégbèsè lára tiwa náà pé ọ̀nà tá a fẹ́ tọ̀ lélẹ̀ ọ̀pọ̀ ìgbà lọ́ọ́ pé ta bá gbé àwọn ìgbésẹ̀ yẹn ó tún máa ń ti ẹ̀yìn fa nǹkan míì fún wa ṣùgbọ́n tó wá pé ìjọba àwara wa ń ṣiṣẹ́ ihun tó ń jẹ́ ìjọba àwara wa àwọn asòfin ni o torí pé yorùbá ti ṣe àtòfin kò sí ìjọba àwara wa ni ó wà fún àwọn gangan àwọn ìjọba tí
0: distance ẹ já súnmọ́ àwọn ará ilé àkókò tọ̀dọ̀ wọn náà la wà láti gbọ́ àríwòye wọn ìṣáájú kan fún èèyàn kan níbàámu pẹ̀lú àwọn ìròyìn tá a kà ní kọ́lì 32FM94.9 0809-70949 tàbí 0806-20949 àti 0705-5000 ẹ káàárọ̀ yes sir orúkọ yín
3: Sure. ni ta se ti awon igba keke awon se ta wa se abuju to
0: e se wa ja lo mi laye hello e karo
3: hello e karo
0: yes sir oruko yin ati bi te ti pe wa
3: oruko yin aje ton ni mo bi lati ari gan le yo mo ki bambo
1: e se ba
3: di jina mo ki aya na ma ba je se mi jina
0: ami olohun
3: teri oro ijo abu oju ti opolopo wa ti man wu oso ni keri ti joba ba reja di nkan won ma se ko to ri pe won already adi se won ko wa wu pe e ti ka ma owo ye jama ti lara ara won ni be oju te bi wu ni e ni aje tu mo bi oju te bi o do ni pe bawo ni eni kan ti ma gba nta se awon lugo te o se pe o n sa America gan se won ni ti gori ti tu to je se Nigeria to won to ba ko jara to Africa ti won ri ka pa nígbà tí nàìjíríà tó pẹrẹ jara of africa tí jẹrẹ ó sì wá gba ìjọba ọmọ nàìjíríà lọwọ káwọn fẹrẹ sọ pé ẹgbẹ báyìí ti báyìí tíjọba débì bá káwọn fẹẹ dé débì bá sọ pé àwọn ti mọ ojúlé jẹ àwọn.
1: Aṣọ sójà wa di nkan ṣeré fún terrorist
0: ankara ojú kejì ń gbági
1: láyé john táwọn àwọn school tá a bá wọ bikers tó bá ti ń lọlé ó kónú báàgì má ba pàdé sójà ni.
0: Hello, I
1: can't roll. Dana wan go camouflage. Ah, along in Louis.
3: Hello.
0: I can't roll.
3: I can't roll. Mr. Gillette Airport.
0: Yes, I'm going, sir.
3: It's all right. I'm going to go. I'm going to go. I'm going to go. What is that? You see, you see, I will not lose it. But you are going to go. I have to go. I will not go. Wọ́n wá ti dé ìmọ̀ ìyàwó ààrẹ ń pín ní kọ́kọ́rọ́ mọ́tò fáwọn obìnrin kan nígbà tí ọkàn wọn ni ṣùgbọ́n pọ̀ wọn bọ̀ náà nì nígbà wọn bọ̀ bí ẹgbẹ́ náà nìyẹn àwọn ìlú rẹ tó máa ṣẹlẹ̀ náà níbi tí mọ́tò kọjá láàrin ìlú ní ṣe ń bá bọ̀ yìí.
1: Tẹ́ ẹ bá já lo mọ́tò a sì mọ lẹ́líkópítà ẹ̀yẹ́ mọ gbélé ẹlẹ́ka mọ gbókè ẹ̀yẹ́ mọ jàkà mọ jẹun.
3: ẹ̀ka àárọ̀ ma ẹ̀kúṣẹ́ mi.
0: Orúkọ yín àti
3: ẹ̀kúṣẹ́ o.
0: Orúkọ yín.
3: Èmi ni Àlàbà láti Àkàlà.
0: À ń gbọ́ yín sàn.
3: Ẹ̀kúṣẹ́. Èmi rò pé Nàìjíríà a wá sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ wiki àti Nàìjíríà. Nígbà tá a ti mọ nǹkan tó ṣẹlẹ̀, kò sí local government chairman, kò sí local government councillor, kò sí super. Ẹ wá ní kí wọ́n máa yan àwọn state police. Ṣé àwọn ọ̀pọ̀ àwọn tí ó bẹ̀rẹ̀ rẹ̀ yẹn àwọn èèyàn ló máa ní kí wọ́n pa wọ́n dànù ẹ̀jọ̀ fẹ́ pa ọmọ ọlọ́mọ ni. A bẹ̀rẹ̀ láti ilẹ̀ wúrẹ́ ìsọ̀rọ̀ local government chairman àwọn tí aráàlú yàn now ẹni kí á ti kà síbẹ̀ kí á ti kàlẹ́ fi síbẹ̀ náà kí á ti kàlẹ́ fi síbẹ̀ dẹ̀ nìyí. They are all one party. Kò kí n ṣe bóyá APC or Accord. Ẹ wo state house wa náà kìkì PDP ló kún bẹ̀. The same thing ni APC náà fẹ́ ṣe báyìí and if APC could come in the second time like this I dey pay all the one party system nìyẹn. Then ẹ tó bá ti wá sọ̀rọ̀ báyìí even one ni wọ́n pàṣẹ anybody mọ́ bandit náà máa ná sí anybody báyìí láti lọ pa wọ́n dànù. Kí ló ṣẹlẹ̀ nígbà tá a mọ tó ń ṣẹlẹ̀. All we need now is let our local government power our local government let them have their power let them have their autonomy. Àwọn àti nígbà tẹ́ pé àwọn tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ní everybody. Ìkànnì everybody.
0: Wọ́n ní kàlẹ́ everybody.
1: Ebi mo sọ lẹ́ẹ̀kan.
0: Amọ̀ ọmọwé wọ́n ní kàlẹ́ gbogbo wa.
2: Tìmùtìmù kẹ́gbẹ̀ dànù gbogbo wa náà ni okunkun sí lékun.
0: Tó nínú o máa
2: mọ̀ ní. Ibi tí kálukú ti ń dá sọ̀rọ̀ Nàìjíríà tí kálukú wa nù kọ̀rọ̀ yàrá rẹ̀ ọmọ o. So ẹni tó yẹ pé ìkànnì gbogbo wa. Bàbá wú alọ́ tá a bá wà bọ̀. O lè rí wí o.
1: A fi kàmòdò tó lé. A fi dógò kì yẹn sọgbà. A wá fi kwa sí a fi sọ̀tà a wá nílé tó rùn. Kí làwọn wá káàkiri.
0: Ẹ káàárọ̀.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sọ.
3: Ẹ káàárọ̀.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti pè wá o.
3: Ṣé wàá ti fẹ́ni láti rí lọ yìí? Ẹ̀gbọ́n mo kí Kristo mo dẹ̀ fi ọba àgbẹ̀ náà. Mo dẹ̀ fi àwọn alábà tí wọ́n lè yé. Ẹ̀gbọ́n mo fẹ́ bi Kristo lọ́rọ̀ fún mi. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀gbọ́n ṣé àlè pé mi.
1: Ìjọba ni ọ̀dà yín.
0: Ẹ̀jọ̀ ń torí ọ̀nà kí ló tó jẹ́ pọ̀kọ́ tèmi lẹ dájú.
1: Ìjọba ni ọ̀dà yín.
0: Ṣóṣó ni president ni. Ẹ ṣọ́ra yín o.
3: At least wọ́n kàlùkù tábà pín. Wọ́n kàlùkù wà lè di tẹ́lifíṣì rẹ̀ mú wọ́n lè mọ bí security àṣẹ tight.
1: Ìjọba ń rò lọ́wọ́.
3: Òun ò lè fún ẹ o. Òun ò lè travel yín o. Màá máa gbọ́ ọmọ pamọ́ torí pé wọ́n ń gbọ́
0: òun. Ṣé Jésù.
1: papa ba se sa yan ti yan kaleri ni
0: hello e karo
3: hello
1: e karo o doju e
3: se ko
0: oju opo yan o to dada
1: ah won ti be soro pe yan ba fun a solution
0: e karo
4: hello e karo anti bi
0: yes ma e karo ma
4: e ku eto
0: ajupe
4: mr alambo aki
1: iya mi e karo ma
4: aki mo baba wa to wa nbe ya elizabeth la tojo mi e dokun a le sumo o a le sumo bayi lori eto abo ati dolokun sinu ile ale jade mo o kawon ju kin awon ijoba ise paye wa ro bayi to kuku boya ka pa gbogbo wa le kan na tori oro awon omo san gbe yi ton ku ton pa won die die ko je ka sun mo a le po mo lo si awon omo na wa de won lo si school bayi to ti olorun
1: e sa se e ma bi no si a o aje ti bugbaje niru akoko inu aje pe ka ma dagbere lori eto fun taro ina pe pataki lo baba wa omo wi Wahid Busari adupe gidi gan ni bakan na gbugbara le to duro ti wa na adupe lowo yin na ibi lati ma dagbere irufe orilede ta ntoro olohun fi jin ki wa o bi kaduko wa se nse nigeria olohun o se gbese aye wa abinbola lami lu ko mi o dabo
0: e se be tin gba ikoni 32 fm 94.9 a tun pade lori royin agbaye lekun rere kun ba ti di lago mejila olubi npe fatoye lo ko mi ele o se o na lo pe awole be ali atu bo na ti gba se ohun ire lode gbogbo wa o ase o

0: ẹni tó fàbò sí kọ̀rọ̀ jọ nú ayé ẹkún nígbẹ̀yìn rẹ̀
1: ẹni lọ́wọ́ lọ́wọ́ tí ó láàlà fi yà
0: ẹgbọ́n mi dáadáa láàárọ̀ yìí o ẹni tí ò bá mọ̀ kó lọ rèé mọ́ o ọ̀dà káfí fọ̀kànbalẹ̀ ló tíntín tó bá fún wa
1: báwo ni ó ṣe náwó yẹn
0: ọ̀dà káfí dùnú lo díẹ̀ tọ́lọ́run ọba fún wa
1: ẹni tí ó láàlà fi yà
0: ọ̀dà káfí fọ̀kànbalẹ̀ lórí nǹkan tá a bá ní o
1: ọba tó lálá bí àlọ.
0: gbogbo ẹni tó pamọ́lá kejì lẹ́kún torí ipò òun fẹ́ẹ́ rẹ́rìn-ín ẹ bá ń sọ fún wípé ń tọ́ka sí ẹkún nígbẹ̀yìn gbẹ̀yìn o ọ̀làǹrẹ̀wájú sùlàìmán.

0: jẹ gbogbo ẹni tí ń pààyàn lẹ́kún lónìí gbogbo ẹni tí ń bààyàn nú jẹ lónìí tó wò pé òun ṣe òun jẹ lọ ọmọ ìyàwó ò jẹ lọ gbàgbé yàtọ̀ sí pé àwọn agbófinró anytime ni wọ́n lè fọwọ́ kàn ọ́
1: ọmọ tó ń pọ̀ sẹ́ẹ̀tì òní
0: ni wọ́n lè lọ rún ọmọ sẹ́ẹ̀lì ló lè dibẹ̀ ìgbèrú ẹ̀wọ̀n gbogbo yẹn kéré sẹ́ àní gbogbo ohun tó o bá náwó ò bàjẹ́ lé lórí ni ó bàjẹ́ kó o tó lọ bí ọba bàjẹ́ kó o tó lọ kì í tọ́dún mẹ́wàá kì í tógún ọdún kì í tọ́gbọ̀n ọdún
1: kò
0: lè lọ títí. Ètò fọ́nì ń bẹ̀.
1: Àti mọ̀ yẹn tẹ́lẹ̀ má polo.
0: Ètò fọ́nì ń bẹ̀. Tó burúkú jù ń bẹ̀ nínú ìdájọ́ Ọlọ́run. Wà á tún bá yẹn pàdé.
1: Kò wá sáàbì àmọ́ tó ń pọ̀ sẹ́ẹ̀tì òní.
0: Mo bá jẹ́ pé ọ̀kadà alùpùpù lọ́lọ́run ṣe fún ọ fìfẹ́ lò ó.
1: Gbogbo
0: torí a dáadáa alẹ́ ayé yìí náà ló bá káyé.
1: Àbí àmọ́ bẹ́ẹ̀ ló yẹ fọ́ọ̀mù pé kò bá jẹ́.
0: Ẹ̀yin lọ síbi tí wọ́n ti ń ṣòkú ni. Ṣébi tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti ń kú. Ibi tọmọ ogún ọdún ti ń kú. Gbogbo òyìn ò mọ̀ kan lọ́hùn.
1: Kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ lọ́hùn.
0: Kí ló ń ṣe ọ́? Kí ló ń gbé tó ń gbìn? Ìwọ náà fẹ́ fò lókè.
1: Iyì ẹ̀kọ́ dá mi.
0: Bàbá fò lókè ńkọ́ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀hún tó ti fò lánàá ńkọ́.
1: Kó tó dán lọ́kàn tó wà.
0: Àìronú ni.
1: Màmá ló lọ́pọ̀ ètòjú ti.
0: Bàbá iṣẹ́ fi ìfọ̀kànbalẹ̀ gbé ìtọ́lọ́run bá ṣe fún wa.
1: Tó gbé mi.
0: Àbẹ̀yẹ ń ti ń gbọ́ mi.
1: Báwo náà ò ṣe wà.
0: Tó ń gbé ju bi tó tún jọ́ mi lọ tí ń pè inú gbó ni. Tọ́kàn rẹ̀ balẹ̀ jẹ́ tó ń gbénu ẹ́ródúrọ̀mù lọ kí ló ń ṣe ọ́. Dandan ni o fò lókè ni. Gbogbo ń tá a bá kọ mọ́ básìkò rẹ̀ bá tó wà á lò kí ló dé tó ń kọ̀bànú jẹ́lẹ̀ dé ìrandíran rẹ̀ o dẹ̀ ró lónìí.
1: Bàbá sọ pé ẹ̀jẹ̀ nìyá mi.
0: O dẹ̀ ró lónìí.
1: Dudu ó pupa ó.
0: Kí ló dé tàǹfàrà nira wánú ayé? Kí ló dé tàǹfẹ̀kún para wánú ayé?
1: Ìwọ náà sọ bẹ́ẹ̀ tá.
0: Kí ló dé ẹ ti gbàgbé? Pípé ọjọ́ kan kò sí bó tilẹ̀ dọ́gbọ́n tó. Wọ́n ní dókítà ṣe mistake nọ́ọ̀sì yẹn ló sabẹ́rẹ́ gun ikú ti tó ni. Àmọ́ yẹn tí wọ́n ti gún nírú abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó yé kí ló ń ṣe ọ́.

0: àwọn ọ̀ràn kan wà gẹ́gẹ́ bí n tí mi sọ lára iwájú Sulaiman kọ yìí.
1: Ipa tó tún yá ni bàbá bájá mi lára.
0: Wọ́n ní kò lọ títí o, àwọn tí wọ́n ṣerúfẹ́ ìlànà náà dà lánàá, but the bat record are still there.
1: Ọ̀rọ̀ mi lára.
0: Ẹ lọ rè béèrè, àwọn ọ̀ràn kan wà wọn ní jí o súnmọ́ wọn, wọn náà wo ló fẹ́ súnmọ́. Àwọn ló fẹ́ súnmọ́. Ẹ̀yà ronú ilé ayé ni n tí ó tán tà ń lé kiri.
1: Ìgbà tí mo tún mọ màmá wọ́n fún mi lámú. Ìgbà tí mo tún mọ màmá wọ́n fún mi lámú.
0: Àìmọ̀ wá ṣe là ká ewa mọ̀ á kọ́ wa sí yọyọ o, ó mọ̀ á kọ́ wa sínú ìyọnu o. Ẹni tó bá wù ó fi ọ ṣe yẹ̀yẹ́ gbogbo wa lákù.
1: Èmi ṣeré.
0: N tí ó máa wà lọ́kàn rẹnu.
1: Dọ́yà ni bàbá ń fojú fẹsẹ̀ mi. Ìgbà tó dẹ.
0: N tó yẹ kó máa wà lọ́kàn kó wánu.
1: Ìgbà
0: tó. Kò sí gbogbo n tó wù ká lè dì láyé. Ó ta sinẹ́ ikú náà ni ó gbẹ̀yẹn. Ikú ló pin ohun gbogbo. Ikú ló pin ohun gbogbo. Ibi tẹ́ bá ti ń ṣe ìsìnkú ni wọ́n tọ́kìn ọ lé lọ́ọ́ ọmọ lọ jù.
1: Ọ̀rọ̀ mi lára ọmọ.
0: Ìyájí Lukman wọn ní òdodo ọ̀rọ̀ kò sóhun tá a mú wáyé kò sì sí ohun tí a mú lọ. Ọ̀ràn tí àwọn tó súnmọ́ ọ tí wọ́n ti kú ni kálukú ló ní plan. Gbogbo plánù ránù tó ń yà bátà ní irọ́ tó ń yà kalẹ̀ tó sọ pé àfi tó bá pààyàn lẹ́kún tó jàǹbá ọmọ yẹn bá ti wọlé gbàm nílò ọkọ̀ dà á bẹ̀. Ó kálukú ló ń ṣèkà níbikíbi tí kálukú wa o. Kọ́lọ́hún ó ṣàánú ni o. Ó dá ilé ẹ̀kọ́ gíga lẹ̀ ó sì mọ̀ pé ò tí ì gba accreditation àwọn kọ́ọ̀sì kọ̀ọ̀kan ó sì ń gbà ọmọ wọlé. Ó wá kùgbà díẹ̀ tán mọ́ ni ó parí ó wá sọ wọ́n sí sìbá lásì bolo. Ó sọ àwọn òbí wọn sí wàhálà.
1: Ó pé kọ́mọ mi dàgbà.
0: Ó sì ń kówó yẹn jọ. Ìwọ náà ló fi ń tọ́mọ tiẹ̀. Ọmọ ilé ìbò lọmọ tèmi wa. Kò ní í ríṣẹ́. Bó ríṣẹ́ wọ́n parọ́ mọ bí wọ́n parọ́ mọ. Nǹkan kó ṣe èyí ó fowó ẹkún rajẹ̀ rìn.
1: Ọ̀rọ̀ mi lára ọmọ kò ṣe kó kéré.
0: Nǹkan mo bẹ̀rù jù nú ayé. Mo máa ń ronú owó tí ó dàpọ̀ mówó mi. Owó tó ti wà lọ́wọ́ mi tẹ́lẹ̀. Wọ́n mọ́ jókòó báyé èèyàn jẹ́. Mọ́ jókòó ṣe yín.

0: da ko debi kan ki an ni le ro olowo de amo gbogbo owo to na tawon eyan rerin te n patewo fun wa se isiro apart from pe wa se isiro ha ha ha iwo nikan lo n da gbadun tan patewo fun o n ko nkan buku kan iran diran re o olong olong olong ko si bo se le kawe to ko ba ti gbowo ekun ni ekun ni ogbe yen mo so nkan kan bi awada bi erin emi kan so lana a o ko gba ta n soro nipa security opolopo awon eyan ti won gbe bi ti o da olohun olohun olohun olohun da kun saanu iwo lo npin o si mo bo ti pin en ti o bi o si awa ta gbe alabebe le mi gbe dagba ibi ti mo ti ti mo gbanju si olopo nbere pe bo alabebe alabebe o ni faanu mona tan lalabebe wa o sumo mona tan peki peki o sumo iyana agbala be ba lona iyana church ibi ti a ibi temi gbe tin dagba niyan pelu awon eyan tan jo to wa dagba alabebe yi mi o mo ta won to na area todo ti yin e gbagbe o bien ba ti fe wa ki wa awon shama muminu gbogbo enu ko la fi soro awon apani lekun jaye kan na nu bien ba ti fe wa ki wa won wa le letter won le letter ati le a place here lojo bye bye awon bo e ma ile so be rai ya ko to di wa lowo munu oya lagoro ile baba oko e baba buredi baba lagoro alonu aro ojo keji ta ba de ba won wa o boss ni e gbe wa o won ko wo ko lo how far say you know experience here ladugo wo awa adugo wo le ti experience awon chairman nigba ta fi ndagba bo si gbogbo yen mo ni si olohun tun ba segun awon ajinigbe e loku se sawon te pe daran daran ni on daran ti on wa lona ogbomoso ti on lo ri ko awon mo ni orire san na tun ni wa si challenge lana sani eh ja bara wa so toro sa won ni sani gbe corolla corolla san mo corolla e ba won okada la won gbe sani awon daddy yin ti on graduate from ka wa mo le na wa gbowo ani graduate si gbogbo si rada da won olohun si bi kaluku wa bi ati rowo ese big boy o fe sise an to sise to nla kaka to nti wahala inu esi ni an wa nti won an ni won to wo jare ta nso fun won pe ni esi lo wa inu esi tori o mo gbona
1: eye samori e ma
0: mi e ja ku mbi yin o ti ami 08097 odometa 949 mo fe aranti ibo ni ma ko eyin na lo ngba na yen ba ni aranti abe ma nsun ni mo ranti odun kan ti daddy mi nbe me mi ti daddy mi lo ri mu ada ada ti o mu awon si la kan awon si la bi la se bi daddy kini ni won ma yo won wa yo won sun lo si bi ti won ti yo mo be gba tategun a fe sian loru ti daddy kini ji irin da kore mi mo fu ko bo won lasiri ni daddy kini ba nbo ale ani an kalekun olohun forun ke baba mi forun ke ya mi awon obi wa mo gbianju to ti gbi gbagbagbagbagbagba ese kun e mo pe kini yin ire ko le ti datan ese in bi ba ja o ese kun daddy mi mu ada pana ni ayo ko do be won won ma so mi do po san do okunrin okunrin sanu e won ma re won le so roke o yan pe loru ni awon ati la ri la ko baba re si la ko ma so mi do po eyin o ma be baba yin
1: eyan le yin abuni le jon ta kere kini
0: o nayo 62 odo beta 949 07055 odo beta 949 e ku oju e ka ro
2: pẹ̀sàtì àmì yìí dẹ́bí mú ọ́lá ẹ̀ lágbàá nígbà yẹn akíkẹ́ wọn lè mí gbé lọ́nà odivẹ̀ road ní aláàkíá
0: ẹ̀yọ́
2: tọ́wá ti kọ́ lẹ́tà báyìí gbà yẹn àsìkò yẹn àwọn máa ń lọ chọ́ọ̀chì ní òkè ànúgbà bí tàbá lọ chọ́ọ̀chì lókè àná lọ sí olódó tọ́wá ní ẹnìkan tó wà ní ẹnìkan ní olódó gbà
0: yẹn tọ́jẹ́ fámìlì yín
2: bẹ́ẹ̀ tó láti lọ wọ́n máa dé padà wọ́n máa ní wá wálé méje wálé mẹ́ta wálé iṣẹ́ ọ̀kọ̀tọ̀ tẹ wá iṣẹ́ ọ̀kọ̀tọ̀ wá pa wọ́n pè ọmọ wọn àbá lọ bá ṣe dẹ́nà náà lé wa báyọ̀ ti wọnú lé wa gán ti tú gbogbo nú lé wa tí mo fárí padà báyìí mo jáàánú pápá ni ọkùnrin yẹn ń gbà yẹn dágbára ń gbà yẹn o. Wọ́n fi gbogbo nu yàrá yín.
0: Yẹ́bẹ́yẹ́bẹ́
2: àtẹlùbọ́ àti ilá wọ́n fà á gbogbo ẹ̀ lọ́nìí.
0: Gbogbo lọ ni. Ọlọ́gà ọlọ́wọ́ ń ṣàánú àbí ò àní ẹ̀ṣin. Ìwé tá a fi ń rẹ̀rìn yóò yìí sì ń gbà yẹn o. Bàbá ti lè rí lẹ́tà báyìí wàhálà dé ìyá Jókòtó níbo bàbá lè fà wá lọ́wọ́ báyìí. Alẹ́ la fi lọ. Mẹ́mi ọlọ́run àwọn ìyá yìí lọ́gbọ́n ọlọ́run kẹ́ wọn ọlọ́run bá àfọ̀run kẹ́ wọn wọ́n gbìyànjú gan. Kése pé ń tẹ́tíra síwájú wa àwọn tó bí wo ò tẹ́tíra síwájú wa pé èyí ni alif èyí ni ba ọ̀pọ̀lọpọ̀ ohun òsì bíbélì síwájú wa wọ́n dẹ̀ fún wa ní ẹ̀kọ́ a dẹ̀ understand kése pé nígbà náà scope láfi kúrò nílé àwọn ará anúlégùn ò ní mọ̀ pé ní sunlé ń jọ́nà ẹ̀bá ilé náà ti rí lẹ́tà ìyá yóò tó ní àṣírí àìwọ̀ làgbà wọ̀ ni ó síájú síbi ipò ọ̀fẹ́ lọ rí ra nǹkan ẹ lọ dúró dè mí lókè lọ́hùn ìwọ náà tẹ̀lé tó bá ti ṣe díẹ̀ so èmi ó tẹ̀lé bíi pé àǹtí ti pẹ́ ó yẹ kó ti gbé nǹkan tí ìyá rẹ̀ wọ́n á pọn lóru lóru dé mi gbà ẹ́ wọ́n á pọn wọ́n àfọ̀jà pọn wọ́n fọ̀jà ọmọ yín mo fẹ́ lọ rè wò ọmọ yín ṣé kàn ẹ́ kan ti dé látàárọ̀ sẹ́ni kárọ̀mọ lájà kí kárọ̀mọ lódò kí lọ kíní kan ó mú tactics ni 08097 odo mẹ́ta 949 ìbólẹ̀ yìí lọ rè mọ́ sùn gbà náà káàdì wa tó pé wà á tán wọ́n ní ṣọ́ọ̀ṣì ni o ṣọ́ọ̀ṣì làwọn lọ rè sùn òkèánú. Okay, I know ballet you so do a papa and dodo. Unexpected is so 09062 odometa 949 07055 odometa 949 ibole yin lo re mo sun gba na elo eku oju me ka ro
3: ele to ga
0: e ba ibe yen re ja ìgbìyànjú 09098 3999 ok ìpè kan ti wọlé ẹ̀lọ́ ẹ̀ kú ojúmọ́ o.
3: Ẹ̀lọ́ ẹ̀ka àárọ̀ o.
0: Ẹ̀ka àárọ̀ sà.
3: Bàbá ìwé ti mú sọ̀rọ̀ láti àmúlò fún.
0: Ẹ ṣeun bàá mi ẹ pẹ fún wa.
3: Ìgbà táwa náà wà kékèké báwọn àwọn aago gírí tọ́wá ti di alẹ́ báyìí láti bọ́ sórí ọ̀sán. Àbí lórí mangoro pẹ́kúlé wa àtọ̀sán.
0: Ibẹ̀lẹ́sàsí.
3: Ibẹ̀lẹ́ àwọn àtàtì. Orí ọba tó ń gbà lókè àbà náà.
0: Ẹgbẹ́ ògbó
3: àwọn àbáyá mú ju ọ̀sán pọ̀. Àwọn bàbá wa àwọn náà wọ́n ti lọ gọ mọ́ṣáláṣí nígbà náà.
0: Ó lágbára ní.
3: Ṣé rí mo kàn fẹ́ sọ̀rọ̀ pé ẹ jẹ́ torí ọlọ́run ọlọ́run ṣ ó wà lọ́wọ́ gbogbo gbogbo tí bẹ̀rẹ̀ nàìjíríà pàtàkì ọjọ́ gbogbo olùsáfù ẹgbẹ́ àpẹjù tó àwọn aṣọ́gbó lọ́bẹ̀ igbó lálá àwọn arábìnrin ẹbí ń ṣiṣẹ́ o ibẹ̀ ni ó bá kó mọ̀ ẹbí lọ́bẹ̀ tó bá di lóòrùn wọn máa dára lù láàmú ọmọbìnrin ẹ̀dá
0: àtọ̀ ọ̀rọ̀ gidi lẹ́yìn náà.
3: Ní kókó rẹ̀ ni pé gbogbo ìsáàfù èsì bẹ níwọ̀n àmọ́ mu èsì bẹ lọ́nà àwọn òdó kí wọ́n sọ fún wọn nínú ìgbà tí pẹ́sẹ̀ẹ́sì kọ́ pàṣẹ pick up as a so I won't go and tell me that could go on for me. But come on, Lobby. Fuck one near four. So job I think you're job about that little bit. Come back like this.
0: Benny. Yes. Gba mo gbori saf nna mo gbo pe igbo Ukraine won ni ani lo gugu re won ni gbo yen bo ti lo igbo Ukraine ni ona jebun won lo lo ja si badagiri ni o nu gbo won ni badagiri lo lo ja si o ni e gbo o so iru nu gbo yen ta ba la fe ni Nigeria it is part of kilu le develop a la won olopa tibe nbe na la won asogbo loto ti won po nbe ti station o po kaakiri because eyan le travel inu be yen won da ti o ni tumo e lo ko ebe yin people in travel now eyin joba wa ebe in travel wo to en ko yi e ti e fi se nkan kan e fi se nkan kan kinu awon ara lo dun security o wa 08090 7 odometer 949 0 9 0 62 odometer 949 07 055 odometer 949 Me ba e koleta si yin ibo le yin ma sun elu e ku ojumo o
3: omo ya jokoto
0: e ka ro sa
3: o le is my job mele ye lo ko mi
0: won ma ko letter dodo tin na ngba na ni
3: ti won ba ko letter tabi tan ba ko taro ogiri tan ko tan picture iko ka kiri
0: ka ambo
3: odo opolopo igba te mi wa ni Kwara ni o opolopo awon eyan ta ri pe nkan to daju nbe lodo won la ma nta lo
0: I want to confirm.
3: Yes.
0: Mo fa.
3: I want to go ta mo pe won ni kan lo gbo. Opolopo ni won ni gbo wa ma nsa lo.
0: Ibe le sun maju.
3: Ibe ni gbo wa o sun maju. Ta gbo kan ni ati bere kekere la o ti gbo kan lolopa pe an sa lo police station o. Ore ni eni a lo saba.
0: Ti sa lo.
3: No, to sa lo na won lo pa Nigeria. I'm a bomb.
0: Hello, abi o gbalẹ Igba laso igba lewu awon to seru e na dalana opolopo won won feyin won tagba ni laye igba ti ile ise olopa si nsise ti ami won sise nisin o amo igba yen ise tun poju ori an to ba jo daran igba na bo ba te won adugbo obi ti an ti mu won na gbin wa won afeyin won tagba ibe na pa won si won fun won lo nje ti an fe je njo na best food tan ba bere soka ni won provide se rice ni won provide se ogun fe ni won fun won bo ijo na na ba pa won ejo e ba wa gberu nkan yen wa pada e ma pa won loju iyen daberu sawon eyan lokan e je nse kedi ati pelewo ja mo nbo

0: ekojuma gbogbo aye tun kojuma mo
1: se balaye nbe na aro kaye lo nuran
0: ojuma ayo ojuma dunun na je fun gbogbo wa o omo de le ye kojuma nu le yo yalaje baba laje yalaja baba laje kojuma kojuma si kojuma mo o ki n gbogbo atagun kan ni ba fe de jire bi o se ma po ganga bai ni saju jo orin ni saju ote kiki ni saju oro nle yoruba e ri pe ti yoruba meji ba pade ara won ikini ni koko saju gbogbo ti ba n bele mi kaluku wa o wa ko le mo kalejo mo ko mode mo ka gbalagba mo ko yunu mo ka sedi o eku ojo meji eku ojo meta ati pade gbayi ni sin ijejo ni lori eto yin eto wo eto egboro mi ro ope bayi loye olohun oba mi oke oba to tun pa wa ma di oni to ni ko jo roju kemi ore mi are mo ge mo fi re e ma je ntan yin leyin olohun olohun na tun ni oloba ti jo oloba ti pa
1: eko
0: oloba ti keni oloba ti geni oloba ti gbe ni gan oloba ti sun ni waju ka bi ose oba mi adigun aro
1: eko
0: oba toju ko ri be tori gbogbo oju oba ba ni soro ma teni ja tele ni ma deyin oba sore ma gbeje e ma je ntan bi oba sore fun yan laye ko ni gbima ko lalaba so ka bi esi re olohun oba lenu ale ana saaro yi opo ojo bayi loro tile ti famu to ba wa da wa sibe ka woju saye ka ji sayi olawale are mo mo ni yo mebi se ri pede de ope lo sin lenu ale ana ta jo sun awon kan so ba na se sun lale ana sugbon to lowo ba mi o je won o ji saye ba wa se ji saye loni bele awon kan ji saye laaro yi
1: pada
0: ji ji saye won olo kadara be ki won le bode ninu le ibi ti won sun awa ji saye laaro yi agbapa o se gbe agbese o se gbe atun jade atun le lori ofe ati jade lo ale okada mun titi ni aba gboko wa o wo olo ba mi o ki lo ni ka tun debi an lo layo atalafia se wa ri pe leyin olohun olohun na tun ni oba alabo nla ti so gbogbo aye ele ti gboro gbaro ye oba gbengbele ku ti danbi owu eleru ni obo oga ogo oba toju ko ri tori gbogbo oju oju kale oju kako agbe kan soso ti nbo gbogbo aye lokan la re ni mo fin ki gbogbo akabo sori akoto eto to ni egboro mi ro le to je oke tente premier la le tembo si be ba n gbo to n kile fala fala lodo yin be un e mejo se yin ha yin e ti mo wa mo se wa ko gbodo dun oro oro olon lo de ke yi se eyan to ba wa ri be lo ko gbogbo gbe ma lasa to lu dari tatu of patapata labi ase oga wa agba baba peter omo eni mo n ki gbogbo agba laye kaabo sori akoto eto yin o
1: baba
0: ati to ti a e gboro mi ro lọ́kọ̀ alámòjútó lórí gbogbo ètò tí ń jáde nǹkan ní abọ́ǹbúgbẹ́ mọ́ 32FM 949 ọlọ́run tọba yóò sọ ẹni mò ń kí gbogbo àgbàlá yìí pé ẹ tó kó àmójúbẹ kó àmì tí gbọ́ ọmọ àfọkọlàjà àfáàlì ní bẹ́ẹ̀ tí ń gbé òkè tí ń gbélé o ibi tá a lọ lónìí ò jìnnà kódà ibi tá a tún yẹ ò tún jìnnà rárá àìlásọ ọlọ́run pa àká tó ti lápérò fún gbogbo ọmọ eriwo nílé mi fẹ́ kí a jọ sọ̀rọ̀ lé lórí lónìí àti pàápàá jùlọ ọ̀pọ̀ ọsẹ tí ń bẹ́lẹ̀ tẹ ẹran wa ń bo lábàdé torí gbogbo àwọn èèyàn ti jókòó pé ọ̀rọ̀ ilẹ̀ tá a fà níjẹ̀jọ́ ń bo lábàdé lónìí ẹ̀dẹ̀ ń gbàbẹ̀ ń wọlé báwọn ọlọ́wálé àrẹ̀mú ló kọ̀ mi ọmọ oníyí omi bíi àrẹ̀mọ́ sanwó ẹnu torí ìdágìrì ọ̀rọ̀ àyà àkókò nà kí bóde ọkọ ìyàwó mi ti ń bá ń bẹ ń lé àrẹ̀mú ọ̀gẹ́rẹ̀ ọmọ fèé rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwẹ dákun sẹ́rí bíi tá a kọ́kọ́ ń lọ lónìí ẹ rí i pé láyé àjẹjọ mo kó àwọn kan wá sórí agbágbé dájọ́ ń sọ ọ̀rọ̀ ilẹ̀ tí bàbá ara ẹ̀ka méjì ilẹ̀ kan ó ra plọ́ọ̀tì kan àtààbọ̀ ńbì kan àpapọ̀ ilẹ̀ yìí bàbá ìgbẹ́jọ́ wá bí olóhùn orí kankan lónú méjèèjì èyí ló fà á tá a fi pè ìyá tó talẹ̀ fún wọn ẹ yọjú sí wa o ìyá ìyọjú lákọ̀ọ́kọ́ asọ̀rọ̀ yasọ asọ asọ́kè lójútùú nígbà òdì ìjẹjọ ìyá ìtún wá agbé wọn sórí agbágbé kí gbogbo ọmọ nàìjíríà ò bá wa gbọ́ ńgbà kálukú wí tẹnu ẹ má jẹ ń tàn yín ẹ̀yin ara létẹ ẹ bá wa dá sí ojú òní tìyín o ẹ̀yin táyín náà ń pè tẹ fẹ́ pè wọlé tẹ ráàyè pè wọlé nǹkan ò ní sẹ̀mí yín o ẹ eta yi wa nba wa gbo to je pe nbita wa na le tin so be bo se ye ko lo re te pada pe mi leyin eto ti yo ni baje ohun gbogbo gba ti gbogbo yi ba ti gbogbe lati re yan lo laye be ba npe yo enikan igba ni omo je yan o o dupe dupe are mo oge momo lore eh nbi aboro ndere e ri pe lori eto lojo na lohun jejo a jo soro pe ka loko yi tori pe kini oro ko enike so nle be loro le ai so loko agbodo dori le tan soro ba iganja nigbati ya to tale ti fi wa lokan ba le pe ile won be nle won ni nkan kan o se le won iti wa mo kan na ni pe ka lori ile ka lo ye wo baba de be tari be be lo se wa iya wa to se ileri gan o won lawon o ba won se corner piece fun rara won le to je pe ka le meji won se corner piece si eka kan plot kan ta bo keji tan to ra lapa bi keji awon to ba won se corner piece re sugbon to ba je pe 300,000 tin be nle eni baba yi lawon fe gba a je pe ka le kan ni won gba nu o bi an ba wa 300,000 tin won fi balance owo un won gba e ka le meji won ti o baba gbogbo e gbogbo e o di o la ngba ta ba doko ka to mo tin dunu radio baba tori pe kini a fe ti gbo ni pe ile be nle ati ifoju kan le tin be nle baba wa debe lola tari plot kan atabo titi mo kan na ni be ka bere pe jo ni ka wa wo te ti pari corner piece ibe ka to mu abo wa sori eto ni jo mejo oni be ka de bi ti e ka meji wa baba foju kan le e ka mejeji tari pe mejeji na ni be nle to duro giri titi mo kan na ni pe ka bere jo won se corner piece re ta le lori ofe atanfani ati wa wo aliba ri abo mu wa fun gbogbo eyin te nbe nle tori pe baba seto bayi be ba so pe lo pe eyin te nbe nle egbo ta le mi wu ama eyin ba awogede ngbe
2: o leyin meteta ewo le fe ki se
0: seni tolorun o se fun

0: àsìkò tó fún ìròyìn láti ìkọ̀lẹ̀ 32FM 94.9.
1: Ago méjìlá ti lù láti ìkọ̀nì 32FM 94.9 ẹ̀ka àsán. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ la mú tọ̀yìn wa ṣáájú. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú PRP ló ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kọ̀wé fipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ látàrí ìgbẹ́nusókè ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí. Àjọ tó ń rí sí ṣíṣòdiwọ̀n ìlò iná ọba yóò fún àwọn oníbàárà wọn tó wà lábala há ní ẹ̀bùn gbà má bínú látàrí àìrínà ọba lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nílẹ̀ òkèrè, igun alátakò àti àwọn ẹ̀ṣọ́ ọba ló fìjà pẹ́ta lórí ebu ẹ̀yìn tó dé báwọn ètò òdìbò lórílẹ̀-èdè Somalia. Ìròyìn lágbo amúgbòrodùn òǹkọrin ẹ̀mí Adeyinka Láṣeyọrí ló ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ tó sọ nípa ìṣẹ̀lẹ̀ jíjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn ọ̀hún rè lẹ́kùnrẹ́rẹ́ Olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Àwọn ọmọ ẹgbẹ́ ilé aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló ti fi ọ̀rọ̀ wọn jáde látàrí bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ wípé kí ìjọba òun náà ni kó lọ ṣe ìdúnàádúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí ọ̀nà kankan rìn láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ìyọ̀n nílùú ògbómọ̀ṣọ́. Tá a bá gbàgbé wípé lọ́jọ́ 15 oṣù karùn-ún òun náà ni àwọn afurasí ikọ̀ adà lúrù ni tí wọ́n lọ rèé ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ níjọba àbílẹ̀ Oríire lẹ́yìn tí wọ́n sì fi jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé. Ìròyìn tọ́ka sí níbàámu pẹ̀lú ìjókòó létò wáyé lánàá gẹ́gẹ́ bí àwọn aṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe tẹpẹlẹ mọ́ wípé kò ní sí ìdúnàádúrà kankan pẹ̀lú àwọn ikọ̀ adà lúrù ọ̀hún. Gẹ́gẹ́ bí Adébọ̀gúndoyin tó jẹ́ adarí ilé aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe jáwé akíwọ́wọ́ wípé láti fààyè fún ìfọ̀rọ̀wérọ̀ papọ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ míì tó kù díẹ̀ káàtó láti gùnlé òun náà ni yóò jẹ́ ọ̀nà láti tún ṣe ìwúrí fún àwọn ikọ̀ adà lúrù ọ̀hún tó ń ti tún ro wọn lágbára láti wò wá kò tọ́ nígbà tí irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún tó bá ń jẹ́ ṣíṣàmúlò. Ó tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ òun náà ni àwọn mọ̀lẹ́bí àwọn tó jẹ́ pé wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún òun náà ni wọ́n wà nínú ìpòrúru ọkàn lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ti wá ké sí gbogbo ẹni ọ̀rọ̀ kan láàrin ìlú láti lè rí wípé wọ́n ń tẹ̀síwájú láti fọwọ́sowọ́pọ̀ tó ń ti akitiyan eléyìí tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gùn lé láti ràn wọ́n lọ́wọ́ níbàámu àti lè jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìgbìyànjú èyí tí wọ́n gùn lé láti dóòlà àwọn èèyàn tí ń bẹ lákàtà àwọn ajínigbé ọ̀hún láyọ̀ àti àlàáfíà. Ẹwẹ́ ẹgbẹ́ òṣèlú People's Redemption Party lónìí òun náà ni wọ́n ti ké sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé kó ṣe bí akọni kó kọ̀wé kó fi orí àpèrè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ látàrí bí wọ́n ṣe nàka kò tọ́ sí wípé ìṣàkóso rẹ̀ òun náà ló kùnà láti ṣe ojúṣe tó tọ́ àti èyí tó yẹ gẹ́gẹ́ bí eléyìí láti pèsè ààbò tó lórin fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti bó ṣe jẹ́ wípé ìṣòro ètò ààbò ló túbọ̀ ń burú jáì sí ìyàn lábẹ́ ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Látàrí èyí òun náà ló jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n kọminú níbàámu pẹ̀lú ìgbẹ́nusókè ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́yẹ pàápàá jùlọ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ wọn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n kẹ́jọ àtẹ̀jáde ọ̀hún síta ìyàn láti ẹnu ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PRP Dókítà Akeem Baba Ahmed. Ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ore ta bo orilede wa Nigeria labe sejoba are Bola Ahmed Tinubu o na lo ti yenge to si pe fun igbese pa jawire to nti wa fa akaja ohun ogbodo nroso eleyi to nkeju sita ni ti ibutu oro orilede wa Nigeria o te si waju ninu oro re bi pe ko si omo orilede Nigeria kankan eleyi to le fowo gbaya bi pe abo ohun lo daju nyun labe isejoba to wa loroye gẹgẹ bi oro isere eto abo bo ti se de toro fan kale eleyi to si ti koja oyi omo orilede wa Nigeria baba Ahmed na lo ti wa na ka ko to iyun si are orilede wa Nigeria wi pe nse na ni are gbajumo oro selu eleyi to si fiye ko pese abo to lorin fun emi ati dukia omo niyan to je ti omo orilede Nigeria ninu iroyin mi eni to je akowe fun egbe oselu Accord Party nipele Oyo Olayinka Dairo on lo ti tepele mo wi pe kunle busari nikan on na ni awon mo gege bi omoye sipo gomina labi asia egbe oselu Accord Party saaju eto dibo gbogbogbo ti o waye lodun 2027 o soro ohun iyun ni bamu pelu eto kan eleyi ta pe ni podium ni kon ni 32 FM 94.9 dairo ona lo tun te pele mo wi pe awon megbe oselu ohun ati awon aralu ona lo hun kesi to nsi ro won lati ta ko gbolohun eleyi ti Oriyomi Amsati eyi ti won so wi pe o fi lede ni bamu pelu wi pe ise na lo ti tewo gba iwe eri gẹgẹ bi eni to ka to eleyi ti are gbogbogbo iyun fun alaga gbogbogbo fun egbe oselu Accord Party ti won fi die mule bi pe o ti tewo gba iwe eri ohun pada dairo na lo toka si wi pe Amzati o na ni ko ni oye lagbo oselu lati le dari depo wi pe yo jawe olubori ninu eto odibo be na lo tun salaye oro bi pe nse na ni igbesi ohun lo ti nlowo kan enawo ninu gẹgẹ bi eleyi ti won ta kuto re iyun sodo eni to je alaga gbogbogbo ni bamu pelu ati fa awon omoye kale nigba to nte si waju ninu oro re akowe fun egbe oselu Accord Party nipele Oyo o tun te pele mo wi pe busari nikan o na ni ojulowo omoye eleyi ti won fa kale ninu eto odibo ti yo waye lodun 2027 sipo gomina ni ipinle Oyo to nti fifi oro idaniloju re lede gẹgẹ bi eleyi ti yo jawe olubori awon ajo to ri si siso diwon ilo ina oba on lo ti buwalu ti won si ti jan lo nte gẹgẹ bi ebun gba mo binu eleyi ti yo ma wa fun awo onibara won ati won wa ni abala ha isele ohun ona lo kaju sita latari bo ti ja wi pe awon eni oro kan ona ni ko ri na balo bo ti to ati bo ti ye to se ja wi pe isele ohun ona ni o sadede waye ni ba mo pelu ohun elo alagbara yi to npese na oba ta mo si gridi bi o se wo lule laarin osu keji si osu keta odun ta wa ninu re yi ega bi ate jade le ti won keju re sita lo ro tu ni ti se ojobo ala misin ona lo mu ki awon ajo won ki won te pele mo pe awon onibara eyi to nlo ina oba pelu odiwon pelu ero to nse odiwon akosile ta mo si prepared ona ni yo mo te wa gba awon ebun gba mo binu onibelenja gege bi awon ti won sin fun won ni awon gbese eyi ti won lo gege bi ina eyi to npese fun won to je ti aladipele ti won yo si tun ma se atunse ranpe pada si odo ti won na be gege o na ni won salaye oro bi pe igbesi ohun o na la won te si waju ninu re nibamu ati mojuto ati le ipese ina oba bo ti to ati bo ti ye fun awon onibara eyi to ka to to si je wi pe awon ebun gba mo binu ohun ona ni won ma fi sowo ranse si awon onibara won bo ti to ati bo ti ye iroyin agbaye lekunrere lesin tati gbo lati koni 32 FM 94.9 nile ukere ikọ eso alabo to je ti ijoba ati awon ajija agbara yi to je ti egbe oselu wa latako o na ni won ti fija peta laarin ara won leyi ti royin to si fidi re mule wipe lako lako o na ni owa ibon to nro iyun ni olulu somalia to se ti mogadishu gege bi won ti salaye oro iroyin toka si wipe fa kajo owo na lo keju sita latari ebu eyin to de ba awon ewe to dibo elo dibo ni orilede ohun to se je wipe fa kajo ohun to nti ebu eyin to de ba awon eto dibo na on lo ti keju sita to nti ijogbon are orilede ohun azan sheik muhammad ti iroyin toka si wipe ise ijoba re o na lo ti tenu bodo ni ojo kedogun osu karun sugbon ti won tun se afikun ati wa lori apere re pelu odun kan sowo waju se la bari oro na lo mu ki awon egun alatako leyi ti won fi bere sini toka si isele ohun gege bi eleyi to tako ofin leyi to si mu ki won ogun le iyanse leyi to si mu ki won ogun le iwade iyun loni ojobo alamisi iroyin toka si bi pe owo ibon ohun eleyi to nro lako lako o na lo gba gbogbo awon agbegbe alamuleti to je ti olulu orilede ohun to si je wi pe mojumo oru o na ni owo ibon ohun o nloro lako lako ile ise ijoba to je ti ile America to wa ni Somalia o lo ti sapejupe fa kaje yi to waye laarin awon eni orokun ohun gege bi awon gege bi igbese eleyi ti won mo to kan pelu afikun oro wi pe awon adari ohun toro ohun kan o na lo ye ki won gbe igbese to ti ati yi to ye nibamu ati yanju fa kaja yi to wa laarin won ni to bi no bi pelu sisa amulo igbese alalaafia iroyin lagbo amugborodun onkorin emi omo le yi adeyinka laseyori lo ti bo sita lati toro aforichi lowo awon omo orile nibamu pelu oro ke eleyi to keju re sita gege bi o se ni se pelu iwa isele ji awon akeko to ti awon oluko gbe to waye ni joba abile orire gege bi akale aworan kan eleyi to ti je pinpin kiri lori itakun ayelujara nibe na ni alase yori lo ti toro aforichi leyi to sin toka si bi pe wo ba je pe gbolohun to nke sita o na lo lo re fi igi gun oju ogbe awon obi eyi ti won ji awon omo won gbe tabi enikeni ninu isele ohun ipe ohun toro aforiji be gege na lo salaye oro sowo waju se wi pe ohun o mo lati so wi pe ki ohun o mo fi igi gun oju egbo tabi ogbe eyi to wa lokan awon eniyan ti won ji awon eniyan gbe to si tepele mo wi pe irufe oro to nso ki se lati to da ogbe mi si inu okan won la bari oro na lo fa sababi eleyi to fi bo sita to si ntoro aforichi lowo gbogbo omo orilede Nigeria gege bo ti se so saju wi pe se na ni ki awon omo orilede Nigeria ki won tubo ma gbadura fun ati da awon ti won jigbe pada layo ati alaafia fun awon iroyin ya joyajo tabi awon isele to sele layika ohun agbegbe yin te fe fi to wa leti ele kan si wa ni Laughter House Premier Hill Mokola nilu Ibadan tabi ke fi atejise yin sowo ranse si oju opo bare ni soro yi 0705 655 0949

kí n tó máa lọ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún rèé lẹ́ẹ̀kan sí i. Ẹgbẹ́ òṣèlú PRP ló ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kọ̀wé fipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ látàrí ìgbẹ́nusókè ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ nílẹ̀ yìí. Àjọ tó rí sí ṣíṣe òdiwọ̀n ìlò iná ọba yóò fún àwọn oníbàárà wọn tó wà lábala ha ní ẹ̀bùn gbà má bínú látàrí àìríná ọba lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nílẹ̀ òkèrè gun alátakò àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ló fìjà pẹ́ta lórí ègbò ẹ̀yìn tó dé báwọn ètò ìdìbò nílẹ̀ Somalia. Òǹkọrin ẹ̀mí Adéyinka Láṣeyọrí ló ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ yìí látàrí ọ̀rọ̀ tó sọ nípa ìṣẹ̀lẹ̀ jíjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbé nípínlẹ̀ Ọ̀yọ́. A nírí jù bá ń lọ lórí ìròyìn àgbáyé wa lẹ́kùnrẹ́rẹ́ fún ti tàsìkò tá a wà ìníkọ́ni 32 FM 94.9 Olúbìpé Fatoyè ló kọ́ mi ẹ ṣe bẹ́ẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa yóò dára fún wa o.

0: bẹ́ẹ̀.
1: Tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ mi ni Aishat Lawal, mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
2: Ẹ̀lẹ́wà disappointed.
3: Orúkọ mi ni Alhaji Karim Adepo.

ìràwọ̀ kọ́ yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tó ẹ̀fẹ̀ gúdọ̀ṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tó ẹ̀fẹ̀ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ni jẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣù pààràn ká.

0: ọtí lọ ti ẹjọ́ òbí lóbi ìmọ̀ràn ẹ múlẹ̀ mọ́ àràjá àjọ adá fún kékeré ẹ̀ pàpó tí wọn ò kí ń rógun ẹjọ́ abùfágbà pàpó tí wọn ò kí ń rógun ẹ̀ràn ẹjọ́ ẹ̀mẹ̀ ipe lórí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi ìkúlé ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ òní di tiwa o adá fún má fi tẹ̀ ẹ kọ́ mi lọ́rùn adá fún ẹ̀ka àti òwú ọkọ́ ló ní kẹ́ ẹ má fọ̀rọ̀ kọlọkọ lọ́kọ́ wa lọ́rùn bí ikú bá ń pa gbogbo àlàwí òbí pátápátá ọ̀tọ̀ọ̀tọ̀ ní iye tó fò á sí o ikú ò wá ní rẹ wa lọ́rùn lọ bí ọ̀dọ́ su àfàìlọ jọ́bọ́jọ́bá ti ń là pérégede pérégede pérégede làwọ́ máa bàlà bọ́jọ́bọ́bá ti ń wọ̀ áwọ̀ ní bá ọjọ́ wọ̀ o ẹ káàbọ̀ mo kì yín mo ṣe é ní pẹ̀lẹ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ náà sí ẹnu mi ẹni tó dúró ẹ kú dúró èèyàn tó bẹ̀rẹ̀ kú bẹ̀rẹ̀ mo kíkò kan kò bẹ̀rẹ̀ tí ń bẹ lóde ilẹ̀ yóò bá a bá kọ́kọ́ dé ilé olúwo làádé sí ọ̀dẹ̀dẹ̀ ojúgbọ̀nà làá béèrè filé àmì fọ̀nà àmì ibi tí onílé bá fi ọ̀nà sílàlejò ń tọ̀ ìwí wá ní ìwí onílé o ìfọ̀nìfọ̀ àlejò bóńlé bá ti ní pé ẹ máa jẹ́ tán àlejò ọmọ ní pé ẹ jẹ́kù ni òní lò ní ń jẹ́ o ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ òní o wọ́n pò ní o òní ń jẹ́ o òní o òní o ó ń bẹ lára mi yàtọ̀ sí gángangán ara mi wá ń yá gágá bí ara kẹ́kù sábẹ́ aṣọ àjọmú nǹkan lẹ̀ lónìí ni kò síbi méjì tó gba tari bí ilẹ̀ rí ìyàyín lajé dùbúlẹ̀ sí ìkànnì 32 fm ní 94.9 ní akalẹ̀ka sí laughter house ní òkè téńté premier ní mọ́kóló lágboro ìlú ìbàdàn mọ́kóló la wà níbàdàn ṣùgbọ́n káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa lówe lówe ni ètò èyí ti ń lọ lọ́wọ́ báyìí tó gorí àtẹ ó ń bá afẹ́fẹ́ ṣeré ni èyí tá a gbé kalẹ̀ láti máa pa bìyú àbìdún ṣàlàyé tó ní ń ṣe pẹ̀lú àṣà àtiṣe yorùbá ẹ mọ̀ ike bírí ò bá tẹ́rẹ́ àní pòwe bọ́rọ̀ ò bá tọrọ àní pìtàn ọ̀rọ̀ balẹ̀ báyìí ó dìtàn ni. òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bí ọ̀rọ̀ bá ti fẹ́ rárìn rà á wàá fi òwe á fi pè padà. ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wàá rè bóyá òwe tí ọkàn máa ń pa tó máa ń jẹ́ alápalẹ́ nìkan lòwe ni. ẹ jẹ́ mẹ́ pé bí èèyàn bá tún sọ̀rọ̀ náà tó jẹ́ wípé kìí ṣe bí èdè ojoojúmọ́ tá a máa ń sọ lẹ́nu tó jẹ́ pé tí ò bá gbọ́ yorùbá dáadáa yóò mọ̀ rò pé ṣé wọ́n ń pọ̀fọ̀ ni àbí wọ́n ń pògèdè àbí kí ni wọ́n ń sọ. wọ́n ní pé òwe ló fi ń bá mi sọ̀rọ̀ òwe ló fi ń bá mi sọ̀rọ̀ ẹni sì lè máa sọ àkànlò èdè ó túmọ̀ sí wípé àfẹ́ kí ẹni tí èdè òye dáadáa kó mọ̀ tá à ń sọ ni. èmi ni kúnlé fanìyí ìfọ́nlá tv kọ̀ǹpútà àdáfà ìfá mi mọ́ fi àjẹmí adédáje ń lọ lọ́kìn tó sara. tí n bá ti ní mọ́ fi àjẹmí adédáje ń lọ lọ́kìn tó sara bá mi ò wá máa wọ̀ mí rákọ̀rákọ̀. báàmì ọ̀sẹ̀ á mọ̀ ẹ̀ wípé àsákan wò gbéra kọ̀ràkọ̀ ni kò sí nǹkan tó fẹ́ fìgbín ṣe. báàmì ẹ ti dé. báàmì olóyè alàgbà banjo akínlábí láti ibùdó àlàáfíà àfìmọ̀ kẹ́bíjọ wàm. ẹ káàbọ̀ báàmì.
1: kò sí ní ti gbẹ̀rẹ̀ ẹ fẹ́ fi kẹ́ni dé.
0: kí làásà fẹ́ fìgbín ṣe.
1: ìtara làásà.
0: ẹ̀rà mo báàmì aka ṣe mọ à ń sọ lówe lówe ni ọrọ ó ti yé yín. ẹ ṣe o.
1: bàbá mi ọbẹ̀ ké bá fẹ́ kú ipa ẹ̀kọ́ ẹ̀gá rùn.
0: mo ti gbọ́ bá mi ẹ mọ̀ pé mi ń lẹ àmì ìlálùfisùn ní olùfisùnmọ́ báyìí ẹ ti bá ti ṣe ẹ mọ̀ dáríjì mi ni o ẹ mọ̀ dáríjì mi ni o àmì ìlálùfisùnmọ́ mi ìlálùfisùnmọ́.
1: dáadáa ni mo bá yín.
0: dáadáa ni bá mi.
1: ṣé kò sí wàhálà.
0: kò sí wàhálà o.
1: àbí gángàgà tẹ́tẹ̀ẹ́.
0: ó fẹ́ wá ni yóò fẹ́ lọ. ojú tí ń pọn abaláwo àpọ́n kúkọ́ àpọ́n láàni tó ṣẹlẹ̀ nu.
1: ó dáa o gbọ́ ẹ̀dẹ̀ mọ́ kìí o.
0: wọ́n ń gbọ́ o.
1: ṣe dáadáa mọ́ bá
0: yín. dáadáa ni.
1: ẹ kú ojú yìí o. èèyàn lọ́mọge èèyàn lọ́mọ kan yín kó sọ̀sọ́ ìjókòó.
0: ìjókòó ni.
1: ṣe dáadáa mọ́ bá yín o. ẹ kú ojú o.
0: ìlú ni.
1: ẹ̀lẹ́ o. ẹ̀lẹ́ o fẹ́ ńlá.
0: ẹ wo bá mi. lọ́wọ́ ọlọ́run wa o.
1: lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ wa. o ti ní bọ́ wẹ̀sù.
0: àmì àṣẹ.
1: bọ́ wẹ̀ lẹ́gbàá.
0: àmì àṣẹ. ẹ̀sùn. aki gbogbo en ti la anfani lati mo gbo wa e mo lo sori ta kwa ilu jara Facebook e shaware 32FM949 fenyin e Instagram awambe Radio Garden awambe 32FM949 fenyin Radio Garden e shaware 32FM e re wa obiran e mo fi awon awile yin sowo sibe a la anfani lati mo ati gbogbo kan ni patipata ta tun tin pade ara wa e mo fi awon awile yin sowo sibe a mu a ka to ba to akoko ba mi e je ka ya bayi sugbe yin te n blafa ni lati mo gbo mi ibere yi e lo re danre lori itakun ilu jara ti yo baba se afiwe nkan wi pe akara ojude apon ni akara ojude apon akara ojude apon e won le se afiwe eyan be won le safiwe ise be won le safiwe oku be pe ah n te n wo akara ojude apon ni akara ojude apon kini yo ba nso kini yo ba nso ti ba ni ah be se ri ba mi bayi pelu nkan ti won gbe lobo o akarojude apon ni won o be se ri kunle omo fani yi ah pelu bo se se yi o akarojude apon ni o be se ri ali akarojude apon ni o bam bam bam be se salam akarojude apon ni kila e ba wa ri 32 fm ah akarojude apon 32 fm o kini ituma akarojude apon a le pe ni afiwe elelo a si le pe ni akanlu ede akara ojude apon kini ituma re ba mi ah oya ja ya bayi ah yin ko en ko mo so e lo si ori ta pa ile jera Facebook 32FM949 fenye e ma fi sibe gbogbo te ti lanfani ati bo mi na e ma like e tun ma share pelu awon mi ka le ba tun je anfani re ah ba mi ja ya bayi eh obi akoko e ti a sagbeyewo ni pe ohun ti okan ju a ba ni e pare
1: ise ti e
0: oya bawo lo se di o bawo lo se itanwo lo ro mo abi gbese wo lo ro mo
1: on to kan ju e ba ni ki ise ti e pa pa awon meji ni o won jo nso re o ore na meji eji awon ari e na adidun kan e
0: awon ari won adidun kan
1: e ran adidun
0: e ran
1: won ri bo de ti de re ran yi
0: e ran e ran
1: te wa je adidun
0: mi se yan le ri e ran e nto to
1: o le re ran adidun yi
0: e be o ma re adidun e ran adidun pe si ko ma je pe boya kan lu ede le yin na lo fun mi
1: mi la kan lu ede ngo kan
0: e ran to dun e ran adidun na ni
1: won ri he ni Ọlọ́run ló pèsè rẹ̀ fáwọn méjèèjì o. Àwọn méjèèjì. Wọ́n jó wọ́n yọ. Wọ́n bá pin.
0: Wọ́n pin rẹ̀.
1: Ẹ̀kẹ́ni bá ní ìtọ́nà kan fún mi kéré. Kí n tí mo pín fún ọ kéré. Ẹ̀mí ò lè gba eléyìí o. Ó lè gba kíni. Ntọ́ tọ́ sí ọ ni mo fún ọ, ó ní kíni. Ohun tó tọ́ sí mi kọ́ lélẹ̀ ọ̀dà jẹ́ àfigbé fún ẹlòmíì kó bá wà tún pín. Ọlọ́run ọba mi ò wọ́n bá gbé wọ́n bá pín ẹran wọ́n bá pín fún kòókò kíni kò kíni ká pé
0: lẹ́kọ̀ọ́ ajẹ́gunjẹran
1: ajẹ́gunjẹran wọ́n á ní kí ìkòókò ọba wọn pín ẹran kó máa tún pín sórí téèyàn bá wà tó bá jẹ́ ọ̀kan jù àdáyé kò sí ní tọ́jú fẹ́ rí mú jáde ọ̀kan jù à ó lè lọ́kan jù à ní ìkókò ajégunjẹran ló bá ní àtẹ́ntẹ́ ẹgbẹ́ wá rẹ̀ ó ti dà ló bá ní wọn lọ wá kínní kan wá tí wọ́n fi ṣe àwọn tí wọ́n yẹ pín wọ́n ní kí wọ́n lọ wá wọn wá tí wọ́n yẹ pín.
0: Àwọn kí wọ́n wá skè wá.
1: Síkèèlì. Àìpé skè. Síkèèlì. Wọ́n bá ti ń pé skè. Wọ́n ti ń ṣe ìbọnú. Síkèèlì.
0: Tí wọ́n fi
1: wọ́n. Tí wọ́n yẹ wọ́n. Àwọn méjèèjì bá sáré lọ nítòótọ́. Wọ́n bá wá síkèèlì. Wọ́n bá wọn ẹran. Tí a mọ̀ pé síkèèlì. Nǹkan máa ọ̀nà méjì ni. Ìdà kó tún mọ́ apá bí kọ́ wọn ti bí ga kọ́ wọn rí ìwálẹ̀. Wọ́n bá gbé ẹran dé sọ pé wọ́n ti ga díẹ̀ ìkòkò ẹ̀yà mú èyí tó bá ga hàn yọ̀bàgé.
0: Ó lè bá a dọ́gba.
1: Ó lè bá a gé. ta ba gbe je ah ngbo ya o ton ta ba ton ti yo ton ma ma ton pe yo ton re ran yo ton puti bo mi ten to kere dele yo ton ga yo ton re ah okunrin wa n de o kan wa
0: ela ma ntan lo
1: o ma ntan re na ma ntan lo na me je ba pa ju da pe ara kun ni ba ma kun na ma ni oni abori yin da ru
0: abori ntan yin
1: abori yin ntan yin ene ke un ba ba pe ya ah o ma se o e ti fun le ran je ti ba je pe fun le ran je yin gan kini
0: eran ni
1: eran ni
0: eran ikoko ni gbogbo wa
1: o ba ni
0: gege bi orin ologbe
1: ba ni eran da won eran ni abi bo abi ko lo ba mu e kanare ko ah na na na na chani di yan ma lo pe to ba ti ju yan lo wa era kun sa era kun sa se ko won ma pa pa na abi bo won ni ah exactly
0: baba wa e ba wa pin
1: o exactly o ta pin yo mo mo ko gbo won lo pu o se npe yo mama pu ni nla yo gbe ti kere a re kere ke ti ti kwa mi e bo awon ba mi ke su kwa ele e ti re ti ti ti ti eran itan le mo wa ya ah ju ah ah na meje
0: ba mi e je ka de oju de oja anbo ikoni title fm le ngbo ah lowe lowe le tutin lo lowo e ma fi dance o sori takwailu jera facebook ah 32 fm 949 fe yin e mo ni pe kini tumo oju de apan akara oju de apan ti an ba fi eyan oju de apan abi ti an ba fi kankan wi oju de apan kini won so e ko kale anbo

0: ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá àti ele wọ́n ní awí fún ni kó tó dá ni àwọn bàbá wa sọ pé àgbà ìjàkadì ni ẹ gbọ́ mi dáadáa tí irọ́ bá lọ fógun ọdún ṣẹ̀rí lọ́jọ́ kan òótọ́ àbá olórí yẹn ṣe ní òtítọ́ ló máa lè ké irọ́ olúwa yẹ mi sí mi o màmá yí wà padà o gbogbo bá a ti ń ṣe àwọn tó ń fẹ́ wà ń dùn mọ́ wọn studio ní kẹ́ ẹ mú mi wọ̀ mo lè kọrin ṣe rí ìyàwó tí ẹ̀gbọ́n mi fẹ́ ẹ má jẹ́ kí n tàn yín ẹ jẹ́ ń sọ̀rọ̀ yìí mọ́ra mi kó lè yé yín mi ìgbà tí ẹ fọ ẹnu sìn very proud and very saucy bóyá torí pé ó dẹ̀ jọ ọmọ olówó ṣá bóyá torí pé ó dẹ̀ ti ní nǹkan kí ló ní náà ó láwọn fáyín fáyín aṣọ ó ní bàtà ó ní báàgì ṣẹṣá mọ̀ á wá máa ṣàkọ sí mi mi ò gbá tí ẹ fọ ẹnu sìn n wá sí pinnu lọ́kàn mi ìyàwó ẹ̀gbọ́n mi máa make sure pé mo lé ẹ kú ò lé ẹ̀gbọ́n mi ni tó bá bí ọmọ dọ́sìn mẹ́jọ fún wa lílọ́lọ́ ọlọ́kàn yìí ni that has been in my mind láti day one tó ti fẹ́ sì ta ìwọlé kò ṣẹ̀ mí kòrò mi o ọwọ́ mẹ́wàá báyìí ló dẹ̀ fi ń gbẹ̀bọ̀ fún mi ṣe mọ̀ ẹni tá a fẹ́ àròrán ọlọ́run á gbà yín lọ́wọ́ abínú ẹni bẹ́ẹ̀ ni a wá gbà yín lọ́wọ́ àwọn abínú kú náà a ṣáà ń bá a ń bàbọ̀ inú ọdẹ tí máa wá láti school máa lọ ilé wọn ìgbà míì mo lè máa lọ ẹ̀gbọ́n mi á ní kí n wà ọmọ tó wá bí ti tó mẹ́ta ìgbéyàwó wọn pọ́ ọdún méjìlá ó ń lọ sí ọdún mẹ́tàlá mo wá rí ààyè láti ṣe ohun tí mo fẹ́ ṣe ẹ̀gbọ́n mi wá láti ibi iṣẹ́ ṣe mọ̀ pé oh my god ìgbà kan níbi iṣẹ́ akọ̀run ẹ lọ ìlú òyìnbó wà lọ fún course wà lọ fún seminar oṣù kan oṣù mẹ́ta wọn kọ extra code fún ẹ kò yí ẹ mo ṣe rán ẹ̀gbọ́n mi mo ṣe ní kọ́ lọ sí course kan nìyẹn course tó wá lọ ṣe ní uk wà á jọdún kan èmi dẹ̀ ti ṣetán mo ti ní first degree mi kódà mo ti ní second degree mi mo ní ẹ̀gbọ́n mi wá bẹ̀ mí pé kí n jọ kí n wá dúró sí ìyàwó àwọn lé pé ó kúkú like mi èmi náà dẹ̀ like ẹ̀ wọ́n á sọ sínú pé ṣé wọ́n ṣe torí pé mo ń díbọn mi like ẹ̀ for anything mo ṣáà agree láti lọ dúró sí ìyàwó ẹ̀gbọ́n mi ìjọsìn mo kọ́kọ́ débẹ̀ inú ẹ̀ dùn àwọn ọmọọṣẹ́ mọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n mi náà láìpin títí tí àwọn bá ti dé màá bá wọn mójútó kinní wọ́n wí pé irọ́ wo ni mo lè pamọ́ ìyàwó ẹ̀gbọ́n mi o tí ẹ̀gbọ́n mi bá dé tán máa le lọ o pàtó tó oṣù mẹ́fà tí mo ti débẹ̀ ń bá wa ní àǹtí ẹ máa jáde náà pé lásìjọ tẹ́gbọ́n mi ti jáde tó ti lọ ẹ lọ bí kankan ìgbà tí ò sẹ́gbọ́n ẹ ń lé ta ni mo fẹ́ fojú jọ no táwọn ọ̀rẹ́ yín bá ṣe birthday táwọn ọmọ ẹgbẹ́gbẹ́ káwọn ọmọ jáde á dẹ̀ jọ máa lọ kí ló wà níbẹ̀ tí ò ti bẹ̀ kúrò ẹ kàn wá fẹ́ sọra èyí run ẹ kàn ń rẹ́jọ ẹ ṣe dáadáa jàre ó ní ọkọ mi ẹ ṣe ọ̀sẹ̀ mẹ́ta sí ìsìn 3 weeks time ọ̀rẹ́ mi kan dẹ̀ fẹ́ ṣe birthday party ẹ jáde kẹ ẹ lọ ọ̀rẹ́ mi àjọ ń ṣiṣẹ́ ni so gbogbo àwọn boys office àti ẹ̀ ni pé ó jẹ́ máa sọ fún lágbájá kò ní wá ẹ lọ ẹ jẹ́ kí gbogbo wá jọ lọ kí ló wà níbẹ̀ tí ò ti bẹ̀ kúrò ìyàwó ẹ̀gbọ́n mi ò mọ̀ wípé mò ń dẹ òun ni mo ṣáà ń wá nǹkan kan tí màá fi kó ba mi dáhùn tó wá tán ni fairness mi dáhùn tán jọ wà ń bi iṣẹ́ mọ́ o in fact ẹni tó bá wá kí wa ní cocoa house tó bá rí bí gbogbo wa ṣe ń ṣe bí ọmọ àtìyá ẹ rò bí nǹkan kan ó wà láàrin wa ni ìjọ tó bá ṣe èmi àti tó bá ṣe èmi àti gbé àwọn oyin sùnbọ à ń kò wọn ti fojú mi rí máa mú lọ́nà ìjẹ̀bù níṣẹ́ tí mo dé wọ́n ti fà mí lápá wọ́n ti fà mí lẹ́sẹ̀ tí gbogbo bá bẹ̀rẹ̀ rẹ ẹ máa rò bí nǹkan kan àgàgà àwọn tó jọ́kùnrin yẹn níjọ́ tó bá wù wọ́n ṣe samis ẹ má tiẹ̀ sọ ti samis mọ́ ṣe clever tí clever bá ti débẹ̀ máa gbé báàgì mi mò ń lọ lẹ má sọ ti yẹn náà mọ̀ bí gbogbo àṣejọ máa ń ṣeré kò yé yín so gbà tí wọ́n wá dé patí yẹn mìdáyàn kankan mọ̀ ń bi iṣẹ́ wọn so ẹnìkan wá wà ń bi iṣẹ́ ìyàwó wa ti dé ó kàn fọwọ́ gbé ìyàwó ẹ̀gbọ́n mi ó fọwọ́ gbé lẹ́ẹ̀kẹ́ mo ní very good wò ó yáyáyá ẹ lọ gbàgà ẹ gbà mí gbàgà ẹ wá ọba jọ jókòó ṣé mọ àwọn ọkùnrin mi máa ń ṣe àwọn eré kan tó yẹ pé tó bá jẹ́ pé ẹ jọ close níbi iṣẹ́ to je pe ko ni tumo sa awon mejeji ko ni itumo si awon mejeji awon mejeji ti rira won ni omo ati iya tegbon ati aburo awon kan de wa nbi ise to je pe ah oni ko ko mi bo se joko bayi ah mo ran show won lokan bo kan se fowo ra si ko fowo ko yawo egbon mi lorun ti waju olorun ati yan aga ti yawo egbon mi joko le o kan gbowo lo sibe mo kan sare ya won ni ba toju photo won sase a sase birthday tan yawo egbon mi ni agomerin we je ka ma se ago e se ma lo le agomerin e je ki le su die si ni ah awon e se bi grandma la lo ko mo fun awon mo le wa nbe do la jare ah kilode egbe je se mo yawo egbon mi me pe mo ntan won ni abako nbe bi 8 mo wa make sure pe a lo ko awon omo ijo keji la to lo ka awon omo ba se lo ka awon omo ijo keji bayi ta omo de mo ko mu phone ni ba bere si ni sorisirisi fe egbon mi egbon mi are ah te ba won en to je loss laye egbon mi ni so en to so o nsa ah kilode e wo ma yen na te ba ri gba ti mo koja legbe won ti mo koja ti mo se bi pe mo fe wa nkan ti mo ka won lenu ni pe after office lola o ibi ta ma nlo yan gbudo jolo o bi mo se bere niyan binu egbon mi o se dun mo niyan binu egbon mi o se dun mo niyan gba to tun ya won tun ni party kan wa mo tun ni ko tun je ka lo mo sa ti won sa bere ti ni pa awon oro se be pa awon oro kan wa abalaye ro ni to ye pe te ba pa iro melo mi olorun nikan lo le mu ko bo nbe nkan ti anu eyin te man paro moyan nta anu yin se man se mi se mo oh my god e je ya yin ko no ko is not possible ko puro moyan ko fi pe o ti paro mo mo ti se nti mo fe se o ni olorun ewulo ohun olowo be se baba wo laro omo lati iran kini sisi de kerin na awon to ko rira won o ni si gbogbo aye ba wa pa wole elese lori o ni elese yo kan bayi o ni ko ni lo lai jiya enu e joko e se spiritual mapping aye yin e wa won odoju ko te ni ki le mo ta won mama ati baba yin si se to je pe ile wa nje passion insane abi ke yin gomo te ti se ni igba te loye to passion wa nje awon omo yen insane ko se en to se bi si epe ko yen everybody is going to reap whatever he or she sows period mo sa pa iraye egbon mi wa de leyan se keji te gbon mi de egbon mi ba so ijakale si yawo e to ba gbele ko mo gbe tori mo ni e ma ko ba mi o boda mi se pe gbogbo information ti mo fun yin yi won a mo wi pe emi ni mo fun egbon mi nigba ti mi ki so mo kekere to ba gbele ko se gbe grandma wa iyen mommy wa won wa da si mami e ma da si awon eyan lo fun mi information awon eyan lo so fun mi orisirisi iranu to rin abajo there was a time mo pe bi e meta e mo nkan to sele emi de ni mo lo pa phone won eh ngo kan ta jo lo mo ni e ja mi phone yin mo fe se ngo kan mo ko pa phone ah eh ki le npe elerin se n to se mo n bo n to iye emi ni mo pa phone won so won ri won pe won won ri won pe e wo wahala e sa po de bi pe e wa wo yawo egbon mi ko ni liver rara ko o ti sun wa ni ko si problem so wa je pe tori eleyi ni to se nforo mi bi mo gbele mi mo gbe mo ti lo fun check up ifupa mi ti ga mo ti den tun logun bp mo de ti so fun family mi wo my dear daddy ti to ba pe tori eleyi lo se fe ko mi mi mind just let me be going place just let me live in peace ma pa mi saye yawo egbon mi ba lo ojun gori awon ba won pari e o ma yen lo won pada wa mo ba ton fe se wedding ko ye yin fa won omo won won se wedding eyan ara ile emi na ma si marry mo ma si deni oko sugbon idojuko ti mo ni lowo ni wipe e wa ti yawo egbon mi ti se marriage fa won omo ta won mo ti relocate o ti lo ba awon omo e won ti wa nbe o de make sure pe won ri marry emi na wa si marry wa nbe olorun mo woju e ko da mi lohun kemi na ri gberan ki n ri gbejo gbogbo bi ti mama mi wa mu mi lo ah won ni mo se nikan olojo na ti pe won le le da e lo n beere esun lara mi solution to the problem ni wi pe mo gbudo gan ni eni na bayi kin be kin wa lori ikunle kin be kin sunkun si lorun ko fi omi to jade loju e ko fi gbadura fun mi anything short of that kin gbagbe bo se sele eyin ara ile egbon mi oni contact yawo won mo won ti awon omo gan baba ba won soro mo o se mo tori egbon mi si wa ri mari ko ye yin so awon gba tan ti se yawo so ti yawo mi de si wa ni odo won ki won ni to n se pon fa gbowo school lowo lowo baba won won ni kon mo ngun n kaluko ta si won mi de mo bi ti mo fe wa yawo egbon mi si mama won to wa ye ko sa tokun mama ti ku eyin ara ile oro mi re o mi mo nti mo ni se ni ko pe ibi kan sa lo gbogbo bi ti mo nde gbogbo awon to n gbadura fun mi ah won ni mo de se eleda enikan won lelede lo n gbe ja e won lelede lo n ja fun won ni ki se ohun awon kan wa awon ise won ero ba je ni won won ola je akunle eyan o la daye ba adaye aye tan loju nko gbogbo wa onikaluku lo ni eleda awon eleda kan wa won paro omo won awon eleda kan wa won rojo won ni bi awon eleda kan wa won ki se wo si simon e gbon ti abraham so ni tolorun so fun o le mi o fi ri eni to ba fi ore o lo won ade bukun fun eni to ba bukun fun e we have some people like that to e pe te ba gbe won se pe yin le pe amo sugbon te ba towo ba ko bayi te ba fun won ni 100 naira ki ose yin o to kole e fi ri 1000 gba bo lo n se saye ni yen eyin yi kokon ma n pa mi e kon ma se wonna wonna bi adiye to ko sinu epo gbona en ti o ye ke ese en ti o ye ke kolu e kolu emi mo n to n gbe nu yen ma pe a furo awa na kini kan ni nkan kan ni ah olori yen ni ma ba ja ma ba benu oni olorun ba ti le yin e edu ba ja o eni olohun ba ti se ti e edu ba ja o oro le eyan yare e ba mi gba arabirin ni moran ni bo lo fe wa yawo egbon e si ko se ni to mo emi ti se oju opo sile ali mo ti se oju opo sile gege bi ise wa oya ta lo wa loju de lohun pelu mi hello
1: hello big mommy
0: le kan si
1: era ma e ku to ma
0: adupe
1: yes ma omo yin ni latojo ma benga latojo big mommy o pe ni foloma seri kini kan won ni wa bare ni bodi o pe ni ko ti bare ni bodi ba sugbon ka tun ma dupe folon pe won ti ri bi abayo kide ni bi abayo te ni try lati so ni pe eni to se o pe ni folon pe ni yen si wa laye because oro dadi mi kan ni won ni bawo la se n pari ija fun ara aye ati ru orun ope ni folon pe
0: ki wa ni ko bi ki ni ko se ati mo e
1: gba
0: lo se fe ri
1: yes ma mommy ko si la de bo ti wo ko ri ma asiko ni kan mo ni
0: e ki yen wa wo plane wa ba lo wo plane ba
1: awon family iyawo yen ki iya ma se at least won la won brother won la won siblings won la won uncle
0: ani bawo ni ko se rin se yen ni ko wale abo ni ko lo ba
1: mommy la de ko ti ko lo olorun asoro fe fun won ni o top party madrid lo ni o
0: okay
1: om so lo ni
0: okay
1: yo le wa so lo mommy yo lo ba somo yen
0: po loju opo mi e ma binu ejo eya ore beti hello
1: le mai na ko lo ma fo gbe ya won ya wo le ke na were wo ni e ko da ba di same time na nkan ti abu oko ise u da
0: rara
1: olorun adari yi
0: ami e ba ni se fe ri yawo egbon e bayi yawo egbon o si mo nigeria ko de mo we are about yawo egbon o ogbon o la fe da si o Hello.
2: Hello, my castle.
0: My castle, what by Luima?
2: Yes, my friend, to look at the minute. Yes, the Bolande, I did only like the Aquete Arula.
0: Aquete Arula.
2: Ben, Terry Arabian, Ocolo, Jewess, wait, me.
0: Colo by a bonsi, a gongon,
2: a bag of Ocolo, Jewafon.
0: Very good.
2: You pay, go who say, as you say, you roll that?
0: No, I am well. Very good.
2: Well, you are well,
0: 9409 talosunwa loju de lapa bi pelu mi won ni kokoko wa e kokoko lo jewo fe gbon ti e na o se se ka gbon yen ma ri awon omo e die die na akan le ma mo kule kule hello
3: hello ma
0: e ka san ma
3: e ka san ma
0: yes ma
3: Mrs. Sunwosu ni lati apata
0: bawo ni apata le ni Mrs. Sunwosu
3: oluwa se we are good
0: adupe
3: ma e ku eto ma
0: e se ma
3: e wo nkan ti mo fe so gan lu ma so yen e gun yen kokoko lo kokoko lo be na ko jewo fun ko wa so nko to pass through to ba so nko to la koja egbon yen ma wa make sure pe contact yawo ko si ko ma ni number yawo lati get here tori nko to se yen o worst o buru jai e ku eto ma nko to ye ko wo se gbe se to ko gbe ni yen e se gan ma be to bo e ku se
0: se se ti ri eni ti won pa roba nta banta mori to ye pe ro yen po gan won pa mo at the end of the day, boy, any talk promo wa be, shall see any nori. Eh, yeah, tabasiri any berry, Ali. Any no look, we will look at you, boy, Rono. Hello?
4: Hello, ma.
0: A castle?
4: Yes, my cushion, ma. You said it didn't last year, papa.
0: I do pay.
4: Most of us, Uncle, my children, Yahweh, and Kanalofi, I did. To live up by me, granny.
0: Ben,
4: I'm a little cotton, but my face in the door. To je ko na ma ka ba mo ni ni
0: ti o ni le so sita
4: to je ko ka ko lo so de egbe ko lo jewo fun
0: okay
4: ko lo jewo fun
0: okay
4: to ba jewo fun mo ya le rona ba ko kokoko foro re lo lohun na ko se olohun ko wa ko mu jure re egbe ona le la lato
0: e se ma iropo loju opo ni e ma binu hello yes ma yes ma
5: e yo ma mama o suza lo soro ni ati asi
0: lati asi bawo la si losan e ma
5: ah o gbogbo e wa da na afia ma
0: oluwa se
5: ajo ma e ba mi de woman yen ko so e so woman yen ko kokko lo tori olohun so nu we mo pe ohun ko ohun to ma ti so po keni keni ma se ya
0: ma se ya won be ni
5: so o ti sise lodo olohun o ku lo be o make sure ko wa oko egbon yen lo ko make sure ba won yen se so saju o make sure ko ohun ba ma yen ko jewo tori olohun a tu je ni ya ni lo ni ti o ba ku to ti o ba jewo ti o ba toro dari je olohun le dari ji e jo toro olohun o ti se olohun
0: o na gbo o na si dara po mo program o gbo e se oni ko lo ba egbon e ko jewo hello
6: Hello,
0: Emo. Inu kawa e ti very good.
6: Eh omo mi mi inu mi ga ni okunrin e da divorce re yen. Ibi mi se inu o je sawa yi o yi ya do wo lowo. Gbogbo mi ko le nta pe o ti se pe ko lo be. O wa lati UK o lo o wa be. Leyin igba to tu wa be gan to pada so won le le ta ri dari ji.
0: Dari ji. Hello.
7: Hello.
0: Opele ma. E ba wa da situ. Yes ma.
7: Oruko mi ni bi ato lati.
0: Iya fi.
7: Iya la o la to je.
0: Oje bawo lo je lasan I ma.
7: Ya ja ka san ki je yen ko eto lo be anti

0: tí àbí ẹ̀gbọ́n ẹ̀.
1: Bẹ́ẹ̀ni wọ́n jẹ ẹgbẹ́ yẹn wọ́n lẹ́sẹ̀ fẹ́ dárí.
0: Hello.
2: Hello, mami, o iṣẹ́ o.
0: Iṣẹ́ ni ẹ káàsán máa.
2: Ẹ káàsán máa.
0: Yes, ma.
2: Wọ́n ti tuntun máa yóò sì wà náà.
0: Àmì.
2: Mami Michael láti ìyá Nàìjíríà.
0: Ok, báwo ni ìyànà Nàìjíríà lọ́sàn-án yìí?
2: Adúpẹ́ lọ́wọ́ náà
0: nílùú Àṣẹ. Ìlú Àṣẹ. Ẹ̀kọ́
2: pé nípa fẹ́ fi kún nǹkan táwọn èèyàn fẹ́ sọ náà ni wípé tó bá ti jẹ́wọ́ fún ẹgbẹ́ bóyá ẹ̀gbọ́n wa. Ó máa rí kọ́ntàkì ìyàwó wọn tàbí àwọn ọmọ wọn. Tó bá rí yóò wá wà níbẹ̀ ní táìmù yẹn tẹ́gbọ́n rẹ̀ bá fẹ́ bá pè tó bá jẹ́ pé wọ́n gẹ̀ẹ́tì nọ́mbà
0: yẹn. Nọ́mbà yẹn.
2: Kó kúnlẹ̀ kí wọ́n ṣe fídíò kọ̀.
0: Ok, kán ṣe fídíò kọ̀. Kó
2: kúnlẹ̀ báyẹn.
0: Ok.
2: Kí wọ́n ṣe fídíò kọ̀. Kó kúnlẹ̀.
0: Ok.
2: Kó kúnlẹ̀. Ok. Káàtì yẹn wá pè fún kó gbàdúrà.
0: Ok.
2: Torí àtìlérí owó kó bóyá ó máa ṣáàfù lọ sílẹ̀ tàbí kí wọ́n ṣe fídíò kọ̀ kó kúnlẹ̀ káàtì yẹn gbàdúrà fún kọ̀ọ̀kan tọ̀kan
0: kó
2: nǹkan tí mo fún ẹ pé bóyá wọ́n tún mo ṣe.
0: Ẹ ṣe mà àdúpẹ́ mo mọ̀ lóore. Àlejò mi yẹn bá mi dárúkọ yín fún àwọn aráalé.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ mi ni Mrs. Ọláwọyin tí gbogbo èèyàn mọ̀ sí Ṣàlàyé Alágbo láti Agbowó nílùú Ìbàdàn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yìn olólùfẹ́ mọ̀ wa Olúwayẹ̀mísí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kọ́sọ́mà àtẹ̀yìn patronize wa àtẹ̀yìn tó ṣe pé ó kù díẹ̀ káàtó. Mo gbàdúrà pé ọlọ́run ó fún yín lálàáfíà omi ara ẹ̀jẹ̀ ara kálukú wa ọlọ́run ní fi àìsàn dé mọ́lẹ̀.
0: Àmì kí wàá ní tẹ́ mú wá fún wa lọ́sàn-án
3: yìí. Nǹkan tí mo mú wá ní àtinúlé fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ bóyá ọmọdé àbí àgbàlagbà tó máa ń ní ẹ̀fọ́rí àbẹni tó sì fẹ́ ní ìfúnpá gíga.
0: Ṣèṣe rí ìfúnpá gíga yẹn ó wá dàbíi pé ó ti wá di tọrọ fọ́nkálé kò wá kì í ṣe ṣé bó náà ń pè ní hypertension.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó wá dàbíi pé kò fẹ́ ní age limit ẹ bá rọ ọmọ kékeré wọ́n lè ní ìfúnpá ẹ̀ ga bẹ bá rágbàlagbà náà wọn lè ní ìfúnpá ẹ ga lójú òwòye tí yín wọn ní ẹni tó bá dẹ̀ ń ronú ló máa ń ní ìfúnpá gíga èmi ń ro owó ẹ pé ṣéyìn wa kò sẹ́ǹtì ṣéyìn ò ní ro èèyàn á ní nǹkankan téèyàn ń rò bóyá kó má pọ̀ ní àpọ̀jù bóyá ìfúnpá gíga kí ni nǹkan tẹ́ ẹ ní a lè ṣe sí àbí kí lè fi pé ó ń fà á.
3: Èmi wò pé lójú òwòye tèmi tí ronú bá ti pọ̀ jù ó máa ń kọ́ọ̀zì àwọn àìsàn àti àìsedédé kan tó wà ní àgọ́ ara wa ó tún máa ń fà á tí ìfúnpá ọ̀pọ̀lọpọ̀ fi máa ń ga bóyá téèyàn bá níbi ìtọ̀ ṣúgà.
0: Bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀.
3: Àbí àwọn nǹkan tẹ́lòmíì ń jẹ tí ò bá lára mu tí wọ́n bá ti ju nǹkan mọ́lẹ̀ ayé àìjá sódì ó máa fa ẹ̀fọ́rí lẹ́gbẹ̀ẹ́ kan kó máa fọ́yàn kórí máa ròyàn kéèyàn má rọrùn sùn. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ti pẹ́ lára wọn apá máa gbọ̀n ẹsẹ̀ máa gbọ̀n ẹ̀jẹ̀ máa sá kúrò ní gbogbo àgọ́ ara yẹn ni. Mo wá fẹ́ fún àwọn èèyàn ní ọ̀nà àbáyọ níwọ̀nba tí mo bá sọ yóò bá wọn lára mu èyí tó bá kù kí wọ́n ó pè mí màá ṣàlàyé ẹ̀ fún wọn.
0: Ok o ẹ kàn fẹ́ fún wọn pé tá a bá ti rí ẹni tó jẹ́ pé bóyá ìfúnpá ẹ̀ ga bóyá ó ti gbìyànjú ìfúnpá ẹ̀ ń ṣe ga síbẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé nínú ilé fúnra wọn wọ́n lè lọ wá fúnra wọn kí wọ́n ṣe bóyá bí ò bá ti pọ̀ jù.
3: Kò ẹlé o pọ̀ jù.
0: Yes ma.
3: Ayù tí a máa ń jẹ ni
0: àlùbọ́sà
3: ayù a máa lọ wá tó máa pọ̀ díẹ̀ a máa lọ wá irú tí ò ní yọ̀ rárá ni o.
0: Ok.
3: Irú tí wọn ti fi yọ̀ sí.
0: Ìṣe tó yọ̀ bára ló èmi lè ṣan ni.
3: Rárá o iyò ní símẹ̀ rárá a máa lọ sọ fáwọn tó ń tarú ipe mi ò fẹ́ tí wọ́n ti fi iyàn sí rárá.
0: Ok.
3: Òkè ń pẹ́lẹ̀.
0: Ẹ̀yin ẹrú tá à ń jẹ ta fi ń sẹ̀fọ̀.
3: Bẹ́ẹ̀ni mà. A máa wá lọ wá omi ìgbín tó dáa tó mọ́ dáadáa tí ò ní dọ̀tí nínú. Èèyàn máa wá lọ máa wá ọ̀sán wẹ́wẹ́. Gbogbo àwọn nǹkan tí mo sọ yìí wọ́n máa lọ papọ̀ ní o.
0: Lórí ọlọ àbí nínú
3: blender. Wọ́n lè lọ pẹ̀lú blender wọ́n lè lọ pẹ̀lú ẹ̀rọ má jẹ́ kó kúná dáadáa tí ò bá kúná tó kí wọ́n fi asẹ́sẹ́.
0: Okay.
3: So kéèyàn máa mú glass cup kékeré lálẹ́ kó tó di pó sùn bí ọwọ́ aago méje sí mẹ́jọ ní àsìkò tó fẹ́ torí téèyàn bá lò èèyàn máa rórun sùn àwọn ìfúnpá ga yẹn yóò dẹ̀ lọ sílẹ̀.
0: Àwọn ará ilé ti gbọ́.

0: won
1: o possible be o mi ara eni yen lo nto danu o mama eni yen mama ru a mama gbe so ito suga ti wa lara eni yen ni o ni awon ewe ati awon egbogi ta ma nlo fun ri eni be ni awon kan to wa ti o ni mo je mo atawon kan to ma je nle agu ara re to le ma je lasiko to ni ton suga yen ti ton suga yen o fi ni dalamu mo titi to fi ma lo tan lara re patapata
0: o ni to tun gbudo je
1: be ni ma
0: o de ni nti o gbudo je
1: be ni ma
0: o ya ki le le fe fun wa ni osun
1: o fe so fa awon yan nipa awon to ba ni aromatism
0: okay
1: inu tutu la wa
0: o so ni ojo ojo ti bere
1: ojo ti
0: bere awon to ba ni aromatism ojo ti bere
1: ma ro tese won eyin o kin le noro daada o ma mu won lateyin de le ayo ni le gba wa lati ma sori sirisi nkan ti won le lu a ma pe apojuwe odo wa fun won a de mo fun wa ni fun won ni phone number wa ki won pe wa ni fun alaye lekun rere ti awon eyan le mo odo wa
0: okay se awon ti won ba ni romanticism ten so yi pe boya egungun egungun ro won boya bi ero boya bi ibadi boya bi gbogbo orikerikerike ara atun ni awon ewe ti wa na to gbo
1: se lo mi ba te lo ya scan lo da awon oloyinbo won la awon ori nkan kan be ipe ko lo ma wo ni tori pe kini inu son ni kini wa eje dudu ni o ti block teje dudu yen ba ti le block to ti le dipa ko si nkan tan le lo si ko ni lo
0: kabisi
1: awon egbogi wa to si pe ti won ba mu ni gbigbona yo ma lo yo eje yen
0: kuro ni bi to
1: ni bi to di si to mu keyin ro won to mu kese ro won ti o ni je ki won le rin daada ti won ni le duro elomi o mu opa yo fi sikete ese yo fi ma rin loju titi ni ti o da agba ajaja won agbalagba awon to larugbo nle won ma muju to won lo lotun won ma gbe won bo lo si o lawon egbogi to da to de confirm 100% ni ti won ba bere si ni fun won ti won be re si ni lo a ni kan to won le fi ma ara won ti gbogbo ese yen ti o fi na pada ato wa tese ti nkan ti o de kuro lara won patapata
0: e bi won se n wenu yin gbogbo awon kan te kuku nso yi odo wa mi bayi na lo kuku wa
1: be ni
0: inu ewe ategbo wa se me pe nkan mi wa to je pe awa ma gba egbe koja
1: o be ni mo
0: ta wo damo ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ yín ni àwọn kinní ní bóyá last week mo kọ̀kan já lóbìnrin kan ní ewé kinní yìí rèé ló bá lọ já nígbà tí ó dẹ̀ tí mi dẹ̀ méwé tó ń ṣe mi lè bèrè pé mọ̀mọ́ kinní ẹ̀ ń já fún kó tó di pé màá bèrè ẹyọkan sí méjì mo fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ ẹ ṣàpèjúwe ọ̀dọ́ yín kẹ́ ẹ dẹ̀ fi ara balẹ̀ fi ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ yín sílẹ̀.
1: Láti ibikíbi téèyàn bá ti ń bọ̀ kéèyàn gbìyànjú kó dé UI agbowó UI tó bá ti dé agbo kó sọ fọlọ́kadà póun lọ ṣọ́ọ̀bù ṣàlàyé aláàbò
0: ẹ ṣe sùúrù máa ọ ta bá ń sọ̀rọ̀ agbo tá à ń sọ̀rọ̀ UI ṣé ìkóríta tẹ fẹ́ sọ tẹ́lẹ̀ tó kọjú sí ẹnu géètì UI àbágbowó kan tún wà níwájú UI.
1: Agbowó University of Ibadan gangan ni ó kọjú sí ẹnu géètì UI gbogbo àwọn ọlọ́kadà tó wà ń bẹ̀ tán máa sọ pé àwọn lọ ṣọ́ọ̀bù ṣàlàyé alágbo lájẹtúmọ̀ bí ajẹtúmọ̀ bí làwa wà tó bá ti láwọn lọ sí ṣọ́ọ̀bù ṣàlàyé alágbo láti ibikíbi téèyàn bá ti gbìyànjú tó dé oríta UI àbí tó bá ń bọ̀ láti ibikíbi tó bá ti gba ọjọ́ wọlé tó bá ti lóun lọ sínú agbowó wọn á bèrè ṣọ́ọ̀bù ṣàlàyé alágbo ní ajẹtúmọ̀ bí fóònù nọmba wa lélẹ̀ 07-030-90-29-58 lẹ́ẹ̀kan sí 07-030-90-29-58 ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tó ráhùn yẹn láàkí ń farabalẹ̀ pé
0: mo ní mo ṣe fẹ́ pé kẹ́ ẹ fi ara yín balẹ̀ nítorí wọ́n pè mí mo ní mi ìmúró báyìí wọlé mi ò kọ́ sílẹ̀ so ẹ farabalẹ̀ pé nọ́mbà yín fún wọn dáadáa.
1: Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ 08058984013
0: ẹ tútù pé o
1: 08058984013
0: o yẹ tún wá mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí
1: WhatsApp number wa lélẹ̀ 07-030-90-29-58
0: ẹ pè é náà lẹ́ẹ̀kan sí
1: 07-030-90-29-58 ọlọ́run ní jẹ́ kémi àti ká fàìsàn ló gbà láti ibi kíbi téèyàn bá ti dóríta UI tó bá ti lóun lọ agbowó ṣọ́ọ̀bù ṣàlàyé alágbo tí ò bá ti lè gbàgbé ó gbé wọn dé ọ̀dọ̀ wa.
0: Ṣé ìwọ bá ti ẹ̀wà yín wà ìyá wa ṣé iná máa ń bá ṣe máa ń jáde ṣé ìwọ pé ẹ lè lẹ́fẹ́ jáde bóyá tẹ́lòmíín bá wá tí ò bá báyín tó bá bọ́mọ ó lè má fẹ́ kọ́mọ dáhùn lóhùn ṣé ìgbà wo gangan ni làwọn èèyàn lè wá tán máa

0: un boss. Ma moglie mi ha dato un so. Tell me if it's not a long shot. Baby, can we just talk? Che li vedo un boss. Ma moglie mi ha dato un
1: so. My people, this is not the station where they just tussle your body with Petalicious Betty with the Boss Brain.
2: Betty with the Boss Brain.
3: Best music.
4: You're in the mix.
5: The music.
1: Best music. 32 FM 94.9. Now we they fill the world with laughter.
6: Your problem.
7: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 FM do supa ran kaye 94.9

0: ẹyin kí n pe ní àkọ́kọ́ lórí ètò lọ́sàn-án tòní nírọ̀lẹ́ tòní. Kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n gbé o. Wọ́n pe Mrs. Motunrayo Ojedapo. Ẹ̀lọ́ mọ́ mi, ẹ kúrọ̀ lẹ́ máa.
1: Ẹ kúrọ̀ lẹ́ máa.
0: Ẹ jọ ṣe Mrs. Motunrayo Ojedapo ni mò ń bá sọ̀rọ̀ máa.
1: Bẹ́ẹ̀ni
0: máa. Bọ́mí, ibo lẹ́ ń gbé wa lọ lónìí máa.
1: Má.
0: Ibo lẹ́ máa gbé wa lọ lónìí, ṣé bóyá lẹ́ ń celebrate by the yín máa.
1: Bẹ́ẹ̀ni máa.
0: Ayé ibo là ń lọ báyìí máa.
1: Gbogbo
0: bi ni. Gbogbo bi báwo.
1: Ẹja ní service in church. Ẹja lọ service.
0: Ká lọ sí church àbí ìyẹn náà dá káfí àdúrà bẹ̀rẹ̀. Bí mo ṣe ń pè yín báyìí, orúkọ mi ni Kúnlé Fanny. Mo ń pè yín láti lè bẹ́ẹ̀ mo ń pè yín láti lè ṣe Radio 32 FM ta wà níbàdàn. Mo ń pè yín láti 32 FM ta kalẹ̀ kà sí Ìbàdàn.
1: Okay, sir.
0: Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ wà lórí ètò kan tí gbogbo ọmọ Nàìjíríà ti ń gbọ́ yín a pè ní ẹ bá mi yọ. Yes. Gbogbo àwọn èèyàn ló ń gbọ́ yín serious. Ètò yẹn ni ètò yẹn láti máa ń celebrate àwọn èèyàn tó bá ń ṣe ayẹyẹ lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Ẹnìkan wá ní pé ká bá àwọn pè yín pé òní gangan náà ni ẹ celebrate dé yín. Wá ní pé ká gbàdúrà fún yín pé ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Ìpè ọlọ́run wa ní ṣe ní àbíkú àgbà more of faith in Jesus name. Wọ́n dẹ̀ ní pé bẹ́ẹ̀ ṣe wá tọ́jú àwọn máa tún tọ́jú yín jù bẹ́ẹ̀ lọ. Àwọn ni Mrs. Olúyọmí Títílayọ̀. Olúyọmí Títílayọ̀. Wọ́n ń gbọ́ yín báyìí. Wọ́n ní pé àwọn ni màmá yín.
1: Bẹ́ẹ̀ni, wọ́n yìí ní ẹ̀sán
0: yẹn. Wọ́n ń gbọ́ yín báyìí.
1: Ẹ ṣe gan, ẹ bá rí kí wọn pa ọ̀nà àjẹ ọmọ pẹ́pẹ́pẹ́ lórúkọ Jésù.
0: Àmì.
1: Ẹ ṣe gọ́sà, ẹ ṣe hàn.
0: Ẹ wá ránṣẹ́ wa nínú àdúrà ní church.
1: Ok, a máa rántí everybody.
0: Ok, ẹ ṣe gan wa. Church ni wọ́n wà. Ẹ jí kí n mẹ́lò míì. Ẹ máa fi àtẹ̀ránṣẹ́ yẹn máa fi sọ́wọ́. Mi fi òkúta mi fi ṣẹ́wọ́ ẹ ní àkọ́kọ́ tí mo pè wọ́n gbé. Ẹ jí kí n lọ sọ́dọ̀ ẹlòmíì kí n lọ tààràtara. Bó tilẹ̀ jẹ́ pé èèyàn méjì ni màmá rán wa sí táyé bá gbà wá dáadáa. A bọ́ sọ́dọ̀ ẹnì kejì ṣùgbọ́n ká kọ́kọ́ da àwọn èèyàn tó wà lójú ọpọ́n lónàá. Ká kọ́kọ́ da àwọn lónàá ká tún máa bọ́ sọ́dọ̀ ẹlòmíì.

jí kí n lọ sọ́dọ̀ ẹlòmíì. Káwọn náà kí wọ́n gbé òun. Wọ́n pe Mrs. Funmi Lọ́lá.

ọlọrun ba ti ba eyan se ti eyan se daada eyan ma buga ni be o ba fe buga garan eyan ni pe a egbo ojo gege ke egbo ojo oye jabe si ni ma mu ikoni ta tu fm le ngbe ba mi yo ni eto e tin lo lowo ba ibe ta tin ba eyan da wordunu e mo fi ateranse yin sowo sori ro ibani soro yi 0906 2949 0906 2949 ẹ gbọ́ gbàgbé orúkọ ẹ̀yìn tẹ́ ń kí wọn kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ẹni tẹ́ ẹ fẹ́ kábá yín kí àti pé kí náà ni wọ́n ń ṣe ṣé wọ́n ti ṣe kọjá ni àbí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n dájọ́ rẹ̀ sọ́nà ẹ jẹ́ ká mọ̀ ẹ jí kí n pe ẹni yìí ẹ jí kí n pe ẹ já tún lọ sílé ọlọ́mọ. Ẹ já bọ́ sọ́dọ̀ ẹlòmíì ìjìn bọ́ sọ́dọ̀ ẹlòmíì kí n tó àpẹẹrẹ sọ́dọ̀ wọn tí ó bá ti yá. ẹnìkan fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ ni pé kábọ̀n kẹ́nìkan tí wọ́n ṣe ọjọ́ ẹ̀bí wọn ní kò pẹ́ ẹjọ́ wo gangan ni wọ́n ń ṣe ọjọ́ wo gangan ni wọ́n ń ṣe kò pẹ́ kò fẹ́ mú tó. Kòpẹ́kòpẹ́ wọn fẹ́ mú tó ẹjí ká mọjọ́ tí wọ́n ń ṣe gangan tó bá jẹ́ pé wọ́n ti ṣe ni àbí ó sì kù díẹ̀ tí wọ́n parẹ́ ẹjí ká mọ̀ ẹjí ká mọ̀ á lọ sí ojúde ọjà láìpẹ́ yìí ṣùgbọ́n tó bá tó àkókò máa jẹ́ kẹ mọ̀ ẹjí kí n mélé ẹ fi àkókò ìgbà tí wọ́n ń ṣe gangan síbẹ̀ ẹjí ká mọ̀ ìgbà tí wọ́n ń ṣe. Ẹjí kí n lọ sọ́dọ̀ ẹlòmíì ọ̀dọ̀ ọlọ́jọ́ bí mi ni à ń lọ ẹ mọ̀ bí mi tẹ́ bá ti mọ ìgbà tí wọ́n ń ṣe ẹ lè fi àtẹ̀ránṣẹ́ yẹn ẹ lè fi sọ̀wọ́ padà mo ti lọ sọ́dọ̀ ẹlòmíì. Mo ń pe Olúwayemísí Muhyiddin Ọládi méjì Muhyiddin wọn ni kí n bá wọn pè wọ́n fún ti ọjọ́ ìbí wọn ṣùgbọ́n nọ́mbà yẹn ò tíì lọ ó ń yí ròdòròdò lóyún kò lọ tẹ bá ní nọ́mbà míì tẹ bá lè fi sọwọ́ yóò dá yóò sì dùn á mú á sì bá wọn pé.

bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá ń ṣe nǹkan tó dáa tí ẹ bá ń bá èèyàn dáwọ́ ọ̀dùnú ṣùgbọ́n tó bá ti ṣe mọ́ ọ rántí pé àwọn ọkọ àtẹkùn wa tún máa rojú ẹ ẹni tí kò bá dára fún ni wọn ní rojú ẹ àbí ẹni tí kò bá fẹ́ dára fún ni àwọn èèyàn ní sọ̀rọ̀ ẹ torí tó bá ti ń dá fún èèyàn dé àyè kan àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n mọ tí wọ́n mọ̀ pé èèyàn gan wọ́n fẹ́ láwọn gan mọ̀ yí kí n pẹ́ ni padà ẹ torí pé ọjọ́ ti la fẹ́ lọ sójú ọjà tí n bá ní kí n pè wọ́n báwọn ṣe ṣe ká mọ̀ra àyè kí wọ́n dáadáa ẹ̀kọ́ni tatu fm lẹ́ ń gbọ́ ẹ bá mi ò ní ètò tí ń lọ lọ́wọ́ ẹ máa lọ sórí 09062049 ẹ fi àtẹ̀ránṣẹ́ àbí whatsapp message ẹ fi sọwọ́ síbẹ̀ àmú àdẹ̀ká kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ẹni tẹ ní kábà yín kí kí ni wọ́n ń ṣe ẹ má fi kòpẹ́kòpẹ́ àbí tí wọ́n ti ṣe sẹ́yìn sí ẹ kí ẹjọ́ wo gangan ni wọ́n fẹ́ ṣe àbójọ́ wo ni wọ́n ṣe àbí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní tá a fẹ́ gbọ́nà ẹ ṣe gan-an.

0: eja mu number mi e ma pe number ejo eje ma pe any tell fi atanse le sowo mu o fi number ta pe si o mu o fi number ta pe si mu o fi number ta pe si mu o fi number ta pe si e kin wo ti WhatsApp number ya atanse mi wa nbe ka to ma lo ka to ma lo ikoni tatu FM ni mbwe ba miyoni etu iti on lo lo ba yi luri afefe be lati ki amati wansha ye lo lo kwa jokan on lo lo wa osu bepa yi ton kan komanda bi pe lo wo jati ima osan ufa elu e kura lema hello, ekuro le ma Mrs. Oluwaye, Mrs. Muhyiddin. Hello ma. Okay. Hello, ade ku mo ra on the 7 ma.
1: E gba mi o.
0: E gba mi bawo e danan ke.
1: Talon solo.
0: Ana ku mo ra on the 7 ma.
1: Be ni mo ti gbo talon solo.
0: Any package ni, any package ni. Wa ni ki gbe nkan fun yin ni.
1: Láti
0: bọ́. Ẹ má wọ̀ọ́rì, wọ́n sáà ní kí n gbé ọkọ̀ fún yín fún bẹ́ẹ̀ di yín.
1: Ok.
0: Orúkọ mi ni Kúnlé Fanìyì.
1: Alright, come.
0: Mo ń pè yín láti iléeṣẹ́ Radio 32 FM tá a wà níbàdàn.
1: Alright.
0: Ok, bí mo ṣe ń pè yín báyìí, gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín lórí ètò kan èyí tá a pè ní Ẹbá mi yọ.
1: Alright.
0: Program ma fi celebrate awon eyan ni enikan tu wa je lolufe yin to je pe te ba ji laro awon le ko ma jiri te ba fe sun awon le ma ri coin egugun ninu egugun yin abi ahin awon no ni pe okay yawo mi o ma celebrate die ni on the 27 pe ka ba won pe ka de ba won kiyin bi o se ba yin so ba gugu awon mo Nigeria lo ngbo yin Mr. Oladi Meji gan gbo yin bai
1: I
0: what?
1: Okay.
0: Won gbo yin ba ki le be so fun.
1: I just want to say thank you.
0: Amen. Amen.
1: I don't know what to say. This got me on our way, but I'm grateful.
0: Okay, you're welcome.
1: I
0: okay. Eh. Won wa ni ki fi kun wi pe ile ma lu awon ta won ni se kon and falu fun obirin mi. E se na kan dite yin si mo. Won na mi yun na. Ṣẹgbọ́ ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ lágbà lọ́wọ́ ọlọ́run àwa náà bọ̀ ní on the 7 Sunday nìyẹn. Ok, thank you ma, ẹ ṣe gan. Ó surprise wọn ẹ gbé ẹ̀yìn àwọn náà ìgbà mí kìí ṣòwò ní gbogbo nǹkan tẹ́lẹ̀ bá kàn appreciate tí kò bá so gan tí ẹ̀jíkẹ́ ni ẹ mọ̀ pé ẹ ọ appreciate òun. Ẹyin náà wò ní sin oúnjẹ tí wọ́n dáná fún ọ̀gbẹ́ni lálẹ́ máa yàtọ̀ ọrùn tí wọ́n máa sùn láyè máa yàtọ̀ ìṣòro sí wọn lálẹ́ tí wọ́n máa yàtọ̀ ká tó wá sọ ọjọ́ tí ọjọ́ bẹ́ẹ̀dì gangan ní 7 gan ẹ wà ní láǹfààní láti mú ìpè kankan máa bí láti pe nìkankan mọ́ torí pé ọjọ́ ti lọ ẹ bá mi yọ̀ ní ètò bó ṣe ń wọlé la ṣe ń mu o kò sí ojúṣàájú ń bẹ ìkànnì tá a tún FM náà ni ìkànnì tá a ti ń dẹ̀rìn pa ọ̀sán ẹ mọ́ gbàgbé tó bá ti di ọjọ́ Sátidé ìgbésẹ̀ gbàlúmọ̀ èyí tá a máa ń ṣe keep Ìbàdàn clean ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ yóò wáyé ní ọjà òjé láago méje àárọ̀ ni yóò ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká pàdé ńbẹ̀ ká jọ gbá ìlú mọ́ dáadáa kí àrùn kó má bàa fi àgọ́ ara wa àti agbègbè wa ṣe ibùgbé ẹ wọ ẹjẹ́ pàdé lórí ètò yín ètò wa olóore ìlú tó bá ti dago méje ẹ ti mọ̀ tá a máa ń ṣe ńbẹ̀ èmi ni Kúnlé Fanìyì Ìfanlàyè kù kalẹ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé

0: wá sí lágùn ṣùgbọ́n ẹni tí wọ́n sọ pé tí wọ́n kọ́ mọ́ wá wà ń bẹ̀ á ti jí gírí à ń jí gírí.
1: a sùn á wò.
0: ní ọjọ́ wo nìyẹn mo rí àìtì níṣẹ́ náà sunkún mo ní à ọ̀rọ̀ lùí ẹ mọ́ sunkún wọn ò lè jẹ́ wọn ò lè ṣe nǹkan kan àjẹsẹ̀ náà ń tù wọ́n ni níbi tó lè dé ṣùgbọ́n níbi tí nǹkan dé dubai ẹ fọkàn ara yín ẹ fi balẹ̀ láìpẹ́ láìjìnà kò sí ẹni tó yẹ wọ́n gbé àtọmọ kékeré àti àgbàlagbà àti ọkùnrin àti obìnrin kò sẹ́ni kankan tó yẹ kán fún oníkálukú lẹ̀ ni torí oníkálukú lẹ́tọ̀ lábẹ́ òfin ṣùgbọ́n ẹ yóò rí gbogbo àwọn tí wọ́n kó lọ.
2: ẹ ṣeun
0: nítòsí abilókè.
2: ẹ ṣeun yorùbá bọ̀ wọ́n ni pé tó bá rẹ̀ ní káwí ewúrẹ́ àbúrò gbọ́n mi lódò ká tó máa fi tọ̀rọ̀ àwọ́ ṣé mà ojú ò kí ń tì wá ẹnu ò kí ń tì wá ẹ ṣe wọ kí ń wọlé tá a bá fẹ́ ya owó nílé òkèrè kí ló dé tí Nàìjíríà ti àfihàn pé bí ètò ààbò ṣe ń lọ yìí o ká tiẹ̀ bẹ àwọn jagunjagun nílẹ̀ gẹ̀ẹ́sì náà lọ́wọ́ pé ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀ ká jọ tún kinní ká jọ tún ṣe torí ṣe mà nílọ́lọ́ yìí ní orílẹ̀-èdè kan tó jẹ́ ti áfíríkà a fi àwọn ọmọ ogun náà sọwọ́ síbẹ̀ nígbàtí wọ́n fẹ́ ṣe ìsípòròpọ̀ ìjọba wọn kí ìjọba alágbádá náà ni pé kó lè ba rọrùn dáadáa kí ló táwọn náà fi pe àwọn tìlẹ̀ òkèrè pé ẹ máa bọ ẹ wá ràn wá lọ́wọ́ ká tiẹ̀ fi kojú àwọn gidi kan kó agbébọn àwọn agbésùnmọ̀ tí wọ́n fẹ́ yọlé ayé lẹ́mìí wa yìí nígbà tó pé àkín rúra láti yáwó lọ́wọ́ wọn tá a bá sì rántí nígbàtí wọ́n jí ọmọ wọn kan gbé wọn mọ bí wọ́n ṣe wá tí wọ́n wá dòla rẹ̀ ní àyín tipẹ́ kí ò sì gbin kí ló táwọn fi ránṣẹ́ pé àwọn eléyìí náà.
0: no
2: ẹ jí kẹ́ ẹ chifo bá mi sọ̀rọ̀ ẹ ti fẹ sọrọ torí ní lọlọ yìí nígbà tí ṣẹlẹṣẹlẹ ní ayọmọlẹ wọn láti fúnpá yẹ pé kí wọn gba ẹgbẹrún àwọn aṣọgbó tí àwọn gbé àwọn aṣọgbó tí wọn bá gbà ṣé ni wọn ṣẹṣẹ bẹrẹ iṣẹ ṣé wọn tiẹ ti bẹrẹ iṣẹ lórí pé wọn gba àwọn aṣọgbó yìí débi wípé wọn yàn wọn síbi tó yẹ kó yẹ gbogbo àwọn ìgbésẹ àforúkọsílẹ ṣé yóò bá ti àwọn tí wọn mú nígbẹkùn láyọmọlẹ àwọn olùkọ àti àwọn akẹkọọ ṣígbà ẹ ló yẹ.
0: àwọn tá a fẹ́ gbà fún ọjọ́ òní àtọjọ ọla àti
2: ẹ sọrọ n parí pé kí ló tiẹ fi gba àwọn ará òkèrè náà láàyè o.
0: àwọn ará tá a fẹ́ gbà yẹn wọn ò ṣiṣẹ́ òní wọn ò ṣiṣẹ́ àná wọn ò tún ṣiṣẹ́ ọ̀la torí kì í ṣe 1000 nìkan ní ọgbọ̀n wọn mọ̀ pọ̀ sí ṣùgbọ́n àti bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ ni kẹ̀dẹ́ ṣayọmọ́lẹ̀ nìkan ló nílò irúfẹ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ káàkiri gbogbo ìpínlẹ̀ òun ló nílò rẹ̀ torí alábání àdísà bí ẹ mọ́ tún lè lọ gba ẹ̀bẹ̀ jáde bàbá àdísà bẹ̀ tá a ti ti bí ó tún lè gba ẹ̀bẹ̀ jáde nítọ́ wà ń bẹ̀ lọ ṣé wá rí ní tó ṣẹlẹ̀ rí o lórí àwọn ẹ̀sùn aláàbò tilẹ̀ òkèrè bàbá ní ká lọ pè mọ́ wá nǹkan méjì ni à ń jẹ́ kó yé àwọn ọmọ ológun wa à ń kọ́ wọn lọ́lẹ̀
1: a tó gbàgbà sùn lọ yẹ.
0: à ń kọ́ wọn lọ́lẹ̀
1: yẹ. ìyẹn gan àìmọye ìgbọ̀n ìnváìtì rí àwa dífẹ́ǹdì rìn nílùú òkèrè ṣé gbogbo rẹ̀ lágbọ́dọ̀ aṣọ ni.
0: yes a jẹ́ pé à ń jẹ́
1: kó mọ̀ pé ṣùgbọ́n a fẹ́ kí láìfò kankan sọnù òun la fi mí ṣe lóní mẹ́lọmẹ́lọ ṣùgbọ́n lọ́wọ́ yìí a rí pé a jáde lálàáfíà tí ń ìgbà díẹ̀ tí ń bẹ̀ ló kù àmì ṣiṣẹ́ o adìyẹ ńlágùn o ìyá ara rẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí nǹkan kan kí n ṣèyàn ọmọ kéékèèké ni la fi mí fi ẹ̀lẹ́ ṣe.
2: ẹ fẹ́ sọ̀rọ̀ àbí.
0: ṣẹ́rí tó wà ń bẹ̀ nílé ìpè ṣẹ́rí iṣẹ́ tó wà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti fi kọ́ àwa tá à ń ṣe ìṣàkóso Nàìjíríà àlọrun kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìtò wà lẹ́ni sí yìí a máa wọnú ẹbí kọ̀ọ̀kan máa mú géńdé kọ̀ọ̀kan ni tájọ lọ rí.
2: àwọn ọmọ yín tó wà ní àbúrò rẹ̀ máa pè wọ́n wálé àbí.
0: àwa ti rẹpísẹ́ǹtì ìdílé tiwa báwọn.
2: ẹ̀yin náà lọ àbí.
0: àwa ti rẹpísẹ́ǹtì ìdílé wa àwa ti ń tòlù à ń darí ìlú lọ́wọ́.
2: ẹ dúró kí làwọn èèyàn fẹ́ gbà ẹ jí kí n béèrè lẹ́ẹ̀kan sí i chief csu ọlọ́run ẹ jẹ́ kárí o tó bá yẹ pé àwọn ọmọ yín àbẹ̀yẹ yín kan wà ń bẹ̀ tó súnmọ́ yín dáadáa àbí ìyàwó yín àbí ọkọ yín tó wà nù wọn níjà ń pè tí wọ́n fẹ́ gbà yìí ẹ ti gbọ́ ẹ ti mọ̀ gbèsè tẹ́ gbé ìtẹ́kẹ̀sọ ni ẹ máa gbọ́ ọmọgbọ́ ìtẹ́kẹ̀sọ ni pé ẹ dóòlà àwọn èèyàn yóò ṣe ẹ ṣe máa dóòlà àwọn tí wọ́n mú nígbèkùn táwọn agbésùnmọ̀ mi mú nígbèkùn tẹ́ pé nígbọ́pọ̀ ẹ mẹ́nìkan nínú àwọn agbésùnmọ̀ mi ọ̀hún ìtàgbọ́n ni pé ẹ dóòlà àwọn èèyàn yìí o kò sí pé ẹ mú kan nígbèkùn nínú wọn kò sí pé àwọn ọmọ ológun gan pé wọ́n fara káṣá ọta ìwà mọ bí ẹ ṣe lè wá dóòlà èèyàn lọ́dọ̀ ẹni tí ó jiyàn gbé tó pé èkínlẹ̀ kí láǹfààní pé ó jiyàn gbé tẹ wá lọ sódò tẹ sì mú lágá tẹ kọ àwọn èèyàn tó jí gbé kúrò lọ́dọ̀ rẹ̀ tí ẹ sì mọ̀ ọ́n gan náà tí a sì gbọ́ pé jàjàkadì

0: wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé irú owó báyìí ìbò ló wà àti pé ṣé owó apá ibìkan lẹ́gbẹ́ lẹ́dọ́jú ààtò náà kọ́ ni.
1: kò rí bẹ́ẹ̀ ṣe rí tẹ bá wò kò ń ṣe gbogbo skul náà ti ń ṣe gbogbo náà sọ yìí ṣùgbọ́n àwọn ará bí wọ́n jí wa bù nínájú orí a ò kì ń ṣe àbá o tó jẹ́ pé ojú ká tán o àwọn ìlú tá a wà ní ìsìláyọ̀ mọ́lẹ̀ àwọn ìlú mi sí àdúgbò yìí náà sí sára àlú yìí náà níbi tá a wáyé tó ti yẹpa ara àlú yìí náà ni tẹ́bẹ́tì nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gan kẹ́dínbẹ́lábà kejì gan tó gbọ́ nǹkan ó ti yan onítẹ̀rí kò sí ẹni tó gbọ́n bí ẹni tó fi lé rẹ̀ lẹ́wàá tán ni lọ́dẹ̀ ẹni ó ní nǹkan tẹ́ rí tó ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n àwa ti ń mọ ibi tá a fẹ́ dì ó ti ń dà wọ́n ibì kan àwa dẹ̀ ti ń rí green light ṣùgbọ́n àlẹ́ mọ̀ sọ gbogbo ọmọ nàìjíríà
2: ẹsùn
1: kẹfùrí lẹsùkà ẹrí èsì
0: àwọn ẹ ń ṣe ìlérí fún wa nù.
2: ìyá tún máa béèrè pé ṣé nàìjíríà náà làwà
1: sẹlúdà lè bẹ̀dọ̀ lórí òróró tẹ́lẹ̀ náà ni àwa ti ń dákẹ́dúkẹ́ tá à ń ṣàìsùn lóru lọ́sàn-án tá à ń gbádùn tá à ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n bẹ́ ẹ bá ti ń ké tẹ̀ ń wọ́jà náà bí ẹran máa ṣe ròyàn lójú títì
2: ìyá máa lọ́ntìn
1: ẹ mọ dá wa padà sẹ́yìn ẹ jókòó ẹ mọ wí kankan àwọn ṣiṣẹ́
0: káàdó ló ń dùkalẹ̀
1: ẹ mọ sàn kankan bẹ́ẹ̀ sí ń pariwo yẹn ẹ̀ ń distrati wa ni ẹ ti lọ́dọ̀ àwọn bọ́ọ̀lù wọ́n sọ pé ẹ mọ fariwo dírúfà lọ́wọ́ èèyàn ládarí ayò bẹ́ẹ̀ sí ń pariwo tẹ́ mọ kí ìdẹ́gẹ̀gẹ́ o lè jára àwọn ń bẹ lára yìí tẹ́ pariwo n tó ń kó bẹ́ẹ̀ lómi nù o níbi tí bá ti ti ń pariwo tí wọ́n gáà nígbà abẹ kẹǹkan abẹ lẹ àwọn yẹn wà máa wò pé wọn ló lágídí wọn tún lọ jí gbé lé àbí kó tún lọ rìn sọnù kẹkọọ mọ mọlé mọ ẹrọ mi wà jẹgbẹ ibi jẹ ti rìn lọ kò dé bẹẹ rì ẹsẹ ó ti tà sí báwo ìgúrẹ bá lọlé kò ní mọlé mọ wọn bá sọ pé wọn tún jí gbé.
2: nǹkan yìí olórí ìlú tuntun gbé
1: sàkàmọ ó kẹsẹ sí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ fọ́ka ara yín balẹ̀ sẹ́yìn tó kù báyìí ẹ wọ́ mi kékeré
0: kékeré bẹ́ẹ̀ ṣe máa ń sọwọ́ náà nù.
2: tí bẹ́ẹ̀ àti débi amí lọ tán akànmí kínìyàn níwájú ta ilé
0: rẹ̀ kínìyàn lákìrín ẹ ṣeun ẹ tá a bá wo lórí tó ní ń ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé nàìjíríà ẹnìkan tó tẹ̀ súnmọ́ yín dáadáa tó jẹ́ bí olùdámọ̀ràn lórí ètò ìròyìn àti àwọn ìlànà ìbáraẹnisọ̀rọ̀ ó ní pé ẹ wo ṣẹ́ri ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé nàìjíríà ti fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ó kàn jẹ́ wípé a pọ̀ ní nàìjíríà ló fi jẹ́ pé àwọn apá ibìkan ni wọ́n ń jẹ àǹfààní rẹ̀ ó wá ṣe àpèjúwe rẹ̀ pé tẹ́ ẹ bá rí i pé owó táwọn gómìnà ń gbà ní nàìjíríà ó ti pọ̀ sí i ṣùgbọ́n torí púpọ̀ tá a pọ̀ ni ó ní à ń lọ bí mílíọ̀nù lọ́nà òjìlé ní igba ó dín mílíọ̀nù mẹ́wàá 230 million ni wá ní nàìjíríà ó nítorí ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe wá sọ wípé nǹkan ti ń lọ dáadáa ṣùgbọ́n ìròyìn mìíràn jáde wọ́n ní pé afẹ́fẹ́ gáàsì wọ́n ti fòfò rẹ̀ báyìí wọ́n ti nàkan bíi 2000 jù bẹ́ẹ̀ lọ bákan náà wọ́n ní pé ìjẹ́ ẹ̀mọ̀ wípé àwọn èèyàn gan wọn ò fẹ́ lè ra gáàsì ọ̀hún gan mọ́ bẹ́ẹ̀ náà sì ni kerosene ò ṣeé tọ́ wọ́n ní àìdú àti igi ni wọ́n ń lò báyìí nínú ìròyìn kan ni o bákan náà ìròyìn mìíràn jáde wọ́n ní pé àwọn oúnjẹ aṣaralóore kò yá gìrì rà ni oja mo bayi o wipe awon eyan won kan

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹni wa disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dòdò ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Show me your 32.
6: Hello, Dami Lola, jo atojo to ti wo Korean film e so ri yin mi su abi yin mi hu ko bere wo lowo boyfriend e ri tori mi mo nkan to ri konu Korean film e to wo love gidi ri love gidi la won yen ba won play e wo ba e tin ba ti fun e lowo data we o ti ni rerin o ni wale mi ti ba send owo moto ti e ki le ori konu Korean film re ri re pe re pe ga my phone nonsense.
7: This skit was performed by Gorosau Ekiti.
8: 32 FM 94.9.

0: gbogbo agbadagbada
1: mada lati
2: eh
1: aje ko tijo si
2: agbara
3: orise
0: e pele olori ebi
3: e seun
0: e pele
3: e seun
0: shalavia ni
3: o dupe folo
0: na tu ba fun ya lavia
3: koko mo mi je papa wa ni ewi
1: a ri ni fe baba
0: be je si ni mo wo pe in le po di be ma ta yo bo se ye
3: be yan ba wa shock gidi si lo jo ori mi mo ro po buru ju
0: o buru be yan ba ti n da free mi ndo ma si nanu e pele
3: si yo ni
0: oro asoti oni an pe omo mi gbe na ede ni en ji sokola san ariwo ni pa le ti oku e to ba bu ku mo le gangan oni soku lori ari pe tin ba ni ma ka ni me ni meji meta yo ti fe to bi abi osu bi meta bayi ni si to je pe yawo ologbe to ti lo dile esi mesin wa be yan ba di ku ojo keji o pe te yan bodo sin
3: lati
0: eh
3: lati bo ba ni nkan mi tin ka o lara
0: ṣùgbọ́n láti ẹgbẹ́ mọ̀ pa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín àti irú yìí ẹnìkan tó fẹ́ ra ilé ọ̀hún kódà owó tó ṣe dáadáa lọ́fẹ́ ra ilé tí a fẹ́ tì mí bẹ lọ́wọ́ yín náà ni asánitalẹ̀ fún yàn káàkiri sọ pé ààbò onílẹ̀ ìwé yóò fọ ìwé kan látàbí báàkì ẹ̀.
3: ilé tí ìyàwó àbúrò wa mú
0: ìwé. ẹ mọ náà yẹn wá bì kan lé tí mo ti ẹ́ ti wọ́n sì yẹ̀yẹ̀ gidi ni yọ ra mí náà sì ti bá sọ̀rọ̀ ṣùgbọ́n ó nílò láti ríwè kó tó di pé a lè mú un lọ sí ibi bẹ̀ gan kó rí ni mo bá wọ pé ẹ bá lè tẹ̀lé ẹ bá sì lè tẹ̀lé a ẹ̀yọ́ wọlé kẹ gbé ìwé jáde ẹgbẹ́ tí a bá ti gbé jáde a lè gbé ẹ hàn án tí mo ní wa ká báyìí fún un.
3: bí èlò wa ni owó tí wọn ń sọrọ lẹ o.
0: irọ́ ṣe rí ilẹ̀ mímọ̀ ọkọ̀ ríwè tẹ́lẹ̀ pé ìwé gidi ni tẹ́lẹ̀ pé ojú dá ni lẹ́yìn dẹ́jú lórí ẹbí ẹ wà lè sọ bọ́dà oyè báyìí látà o. ìwé ẹ mọ̀ pé ìwé ọ̀kọ̀ọ̀kan wà náà wọ́n kọ́ di pé ìwé ilẹ̀ gidi ni wọ́n ò lè mọ̀ sọ̀rọ̀ owó láti
3: rí. wọ́n sára dáa.
0: wọ́n rà dáa. wọ́n rà dáa. kódà tọ́ba rà tọ́ba tàtàn gan tọ́ba bì kan tọ́ba bì kan tán tá a ṣe tán ìjọba kù. Àti sọ bá fún yín lówó olú àwọn aṣọ tí máa ń bù tì dẹ̀ wọ ìkẹ́fì parọ́ rẹ̀.
3: ó wu èmi ni aṣọ mẹ́ yẹ̀ wu ẹ̀yin aṣọ mẹ́ bó tilẹ̀ ti àlùbáríkà rẹ̀ ò ní yín rìn.
0: àmì o.
3: kékeré ló ti gbọ́gbọ́n orí wáyé mo sì máa ń rìnnà òṣèṣì rẹ kódà tí ìbá ṣe pé tọjọ́ orí gan-an ìbá sọ pé àgbékalẹ̀ rẹ̀ ń gbà mí a máa gbé wọn ju tèmi agada agada ọwọ́ tí òṣè bẹ́ gẹdú ọ̀rọ̀ tá a bá wí pé èmi tí mo ní dúkìá kágbé èmi tí mo jẹ ẹgbọn fọmọ tó ní dúkìá ní tó wá lọ bá ẹni tó kéré sí àti ọrà bírú ẹ bá lọ sojú mi náà kò tí ì burú jù àmọ títí ń bà mí lẹrù ni pé kọ ọmọ gbéwò débẹ kún ọmọ yàn jẹ kò yí ọ
0: wọn ò tó bẹẹ
1: jẹ ìbọn
0: dájú ẹsẹ mi nìkan ìmúrọpọ náà lọ
3: lọ́pọ̀ náà tẹ̀lé ọ ojú bá yẹjú kan ọmọ
0: yẹn
3: ẹ má gbowó láì ṣe pé agada ń bẹ́ẹ̀ o ẹ má gbowó lẹ́yìn agada o
0: àlè ṣe bẹ́ẹ̀
3: yẹ o gẹ́ ẹ má gbowó lẹ́yìn agada o
0: àlè ṣe bẹ́ẹ̀ àlè
3: ṣe bẹ́ẹ̀ bàbá àríbẹ̀ ọ kí ni ṣe o inú mi ti dùn ó dì torí àti ṣe òkú ọmọ yìí ló mú múláyé àmì láti jọ ìkákan kan lé o. kíákíá bá ti gbowó kákan tí wọn sì kó bẹ láyọkẹ́ olórí agada
2: o. ó balẹ̀ mi. balẹ̀ mi.
3: o níbi tí ń rírùmú rùmú.
2: ọ̀pẹ́ bí ẹ̀lẹ́ o ẹ kú jókòó.
3: bí ti ń jòmó yòó ní ń jọ fọ́rọ̀ ní ń jẹ dídé ibi gbogbo ọ̀hún ná tí mò ń pa sínú aya agada o ní pé náà mi yọ sára ọ̀tọ̀ lẹ́ni.
2: náà o kí ló fẹ́.
3: mo ti gbọ́ pé ààyè ti yọ bá ti sin àbúrò wa tó kù ìròyìn dé lẹ́yà ẹsìn máa wọ yọpọdọ wọn gbogbo ọgbà sunkú ni ọrọ ọmọ kẹmi
2: ọrọ
3: nǹkan náà gbọ ọrọ nǹkan náà gbọ ọgbà ẹgbọn mi lójú mi.
0: abẹ́fẹ́ kún ilé ọjọ́ ti sọ. olórí ẹbí ẹjẹ alọkẹ tó mọ sunkú yẹn ẹjẹ alédè lọbẹ lábẹ ló bá.
3: láyọkẹ mi bá àwọn orúkọ bọọdù tá a máa ń kí àwọn àwo sálí sílẹ síun call ba nwo be o ra wa we kan ti mo kajo mo kajo ba ibo didie mo yi lo bara sinu ora dudu kan e ninu awo elekerin bo ba ti gbawo e kini to gbawo ke to gbawo ke ta awo elekerin to kan ora dudu to ri nu e iwe ile aburo wa ni meme mo ba mo bo
2: emi lo mo kini wa yin gbe we ile wa iro o
3: Temi ti ajenu gboro ti nbe nle yi, wa yemi mo ti mo ti si o ore mi ati yin otoni, ore yin atawon mo lebi yin otoni, ototo loro ba le mi lo ro ere ye mi lati ye ro ge wepo eh eye ma so ju yo so lo be ni be e ti se ni pe o ti to bo awo kan gba kan ri ti mo jagbe mo awo ti mo so o be to ba se kan lejo gboro de be je gbe kuro ro ni
4: Itim de
3: lule yin na lo si wa Maru lo gbo eru wa gan o ti o se be gedu ke se bi owo temi e ti ma nwo si ti pa o ba ka ke se laye mo to do ra wa la se lorun e wa e la yo ke to ba wa lo ni lo gbe agara o da agada na owo mi se gbe ese mi se gbe sa sa bo dupe egun mi le ju ta mo le bi mo bo e fun mi se bi kan
4: ka ile
3: iwo we woni problem unti e iwo o ni problem be la wa
4: iwo o ni wa la gankan ma lo
3: le mo le bi mo kin yo mo le bi mo kin yo
4: gba be lowo won lopo gba be lowo won
3: iwe keke o si lo mi o mo lo wa wa mo le bi Olorun je nkan ti a ro ko ba ta ro je
4: iwe dase
3: bi mo tin wo yi o ajuri lo nbe loke pe o
4: asasi ko ani iwe da mo lo wa
3: oro we na lo je n to ya mi lenu bi mo ti wole nisin keke mo ti mo je pe lalupa ida o de bi pan to ju mi lo ti gbo wati mi o emi o ri iwe nu ile o
2: bo wa ni
3: Kese le mo ri, kese le mo ri, o je so be, ite mi fe so ni pe baba ma so pe ko se to jo won lo laye yi, so e so run na to wa gbe iwe le, ani e se we le, ni na o ba lawo ko le goke odo, aba, iwe ye olodi eri iwe le le lo ba gbe wa iwe le, e ti mo so fun yin ni se ni pe bi abade, baba wa ri iwe, a je wi pe a da bi ogbon ni, a fi nkan ta le yin ni, emi o ri iwe mo wi fun yin mo.
4: Eri we, olori ebi, njo se agbe lati jo yi emi ati ajanza be ko egun sa ba jani, ti e ba ri we yi, njo le yo te yen yo fun yo, to mo de ba la so bi agba lo do, ko le lagiza bi agba, sugba agba ge o lagiza to we re, bo bo kan te fe ba nde wo yi, ko ye ge mo de wo, agbe mi si yin lowo to ri pe eyin lori ebi, e wa gbe mi pamo, e le ri we mo, ta so ta fe ta le, ki lo de se be yen na. Ko ni buru ti ti ti ti ka ja mo lagbo e ti mo wi ni pe ko si bu ko wa ri to ba ri pa ri iwe gbogbo awon ni le ni o ba wa sawo si ba wa wa baba ja won ni le o wa ba sawo ni le aye emi ko ju awon ni le be ni o ba gbe we yi baba bi gbo mo ka jere kan o e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga yin be e mo ga y

0: ẹ olórí ẹbí
1: ọlẹ láti
0: ẹpẹlẹ
2: ẹṣọ raza
1: mo dúpẹ o
0: agbára ọlọ mi ogun
1: aṣẹ
0: báyìí lọ
1: aṣẹ
0: ìbá tí n tó ṣẹlẹ ti ṣẹlẹ ìwé tá a rò pé òrìjínà ni kẹ gbé fún wa
1: ètí mo gbé fún yín àbí tí wọn gbé fún wa.
0: Ego jẹ pọdọ yin na la gbe si
3: yin na le gba wole
0: o jẹ pe asipẹ arimọ kini kankan kẹyi ta tun pada tun mọ ba ṣe ṣe ọrọ ti yiwọ ta pe se jẹ la sọ fun yin o so fi di pe to lorigina gan pada jade pe orijina n bẹ lọwọ ohun n bo se ti ri bahun baba dele ẹjọ gan ọlọmọja ilẹ wọn imọdi ndi si nbẹlẹ ni isiyabu wala itibọle latijọ yi ti mo wa wo ni pe bóyá ká wulẹ̀ jọ pa kí ti mọ́lẹ̀ ẹni tó bá lógún ẹni tó bá lọ́gbọ̀n ẹni tó bá lẹ́yọ kan ká dáwọ́ òǹjọ ká ìkan ilé dàbúrò wa kọ́lẹ̀ yìí ká yíya lè sin òkú bá ṣe sin ìyàwó rẹ̀ ń tójú rẹ̀ rí ti pọ̀ jù àwọn ọmọ yìí gan wọn ò jẹjọ́ ọ̀dọ́ yìí tẹ ní wà yìí nìsín ẹyí gan wọn ayé yín gan ò ṣe kinní ló bẹ kọ́ ọmọ sọ́dọ̀ ẹyí gan ò fi bẹ́ẹ̀ rí nǹkan jẹ ṣètò wa kó ọmọ géńdé ọlọ́run mẹ́ta àti ìyàwó ìyàwó ẹ̀dùnkú ọ̀dọ̀ so ṣe bí ntẹ bá rí lẹ́fún yẹn jẹ ṣe ntẹ bá rí iṣẹ́ lọ jalè ni káwulẹ̀ fiẹ́ bẹ́ẹ̀ káwọn náà máa gbé gbèsè ayé wọn ẹja dáwó jọ
1: èmi ti kò ṣe tó rí sinmi tó rí wí.
0: ìwọ tí bó ṣe jẹ ni.
1: tí ìbá sàwọn ọmọ òfò tóbìnrin ìṣẹ́ bí fún mi tí a ní bàbá àwọn ní kànú.
4: ó kéré tán ọmọ kọ̀ọ̀kan ó kéré tán lọ́sọ̀ọ̀sẹ̀ kó máa fún mi lọ́dún 90,000. ṣé ìrírá yẹ̀mí wá àwọn ọmọ tí mo tọ́wé ètò kà tó wé ètò tí wé ẹ̀ kéré jù lọ́ka 3 lọ́ka 4 gbogbo wọn lọ́jáde sísì. wọ́n ṣe àyìn mi nù
0: pàkósín
4: tó
3: bọ́dá láti gbogbo ń tẹ ẹ sọ náà gbogbo ẹ náà ló da èmi ò ní ò dá o torí gbogbo ń tà ń sọ yìí náà torí ẹ̀gbọ́n tiwa náà ni àmọ́ in tó ṣẹlẹ̀ náà ni wípé olórí ẹbí gbogbo wa pátápátá ẹ sáà mọ bọ́rọ̀ tèmi ṣe rí lọ́jọ́ kìíní àná níbi ní ìsìn ìní bàbá olórí ẹbí tí wọ́n fọ̀rọ̀ ogun mi lára díẹ̀díẹ̀ wípé ọkọ rẹ̀ ti fi ó ti ta ọmọ nìkan sí òun nìkan ní dọ́mọ ń gbé tí ń dọ́mọ rú o ẹ sáà mọ bọ́rọ̀ mi ṣe rí owó dídá lásìkò yìí ó lè mọ ọ̀fẹ́ rọrùn fẹ́mi tó bẹ́ẹ̀ o torí ẹ sáà mọ̀ pé èmi nìkan mọ̀ ń dágbé bùkátà ọmọ
0: èmi orí kìíní nǹkan alájọ
3: ọkọ ti dọmọ olùmíláyà o
0: ìwọ mọ wọrí tó bá jẹ gbogbo abada bí ẹgbẹrún kan bọba jágbò kan lórí àbí àbẹgọrùn náà ìwọ mú wa kó sáàmù owó tiẹ náà ńbẹ kódà kó mọ rí ju fàmìlà lọ mú wa sórí èmi mo ti bẹ ni tí ó kà sọrọ o ti ní àti kíkà tó wo iṣẹ àti páànù ó ní ìwọn gba 2,000,000 ìmọ bí n ṣe ṣe látọjú ara mi bó jẹ lájì ń filẹ ọkùn ni ò filẹ olórí ẹbí
1: lóyún ìjọba ni mo lò ní àbí ọmọ.
5: mọ́lá láti mi ma kọ ma sọ fún yín mà ní iṣẹ tí mò ń ṣe kò máa lọ dáadáa mọ iṣẹ jẹnàgbẹ náà tí mò ń ṣe agi mi ìwé kẹnìkan sọ pé òun fẹ kan kólú níbi pa àsopọ àfẹ kànga àfẹ kànga omi kò síṣẹ kò sí kẹkẹ bó máa fẹ alẹ àná báyìí mo lọ gba gàyàwó lọdọ yàgbìjì rẹ kí n tó fi mu.
0: àdúgbò ọlọrun tó gbọ ẹ lòdì àjẹ pé iṣẹ kùsọ owó olórí ẹbí náà àwọn náà gbé gbogbo owó bẹẹ bá ti gbé lájì àwọn náà gbé lájì àwọn náà kúkú ní gbogbo kan ọwọ wọn ló wà àbí olórí ẹbí.
1: gbogbo yín náà lẹ ti wí dáadáa inú mi sì dùn pé ẹnìkan kò fi owó rẹ pamọ bí ọmọ náà gbogbo yín jẹ sí mi ọkọ ti ronke ó ti sánná nílọ ọmọ tẹsí ń wòye náà sáà níṣẹ wọn àṣálẹ ní gbogbo àga tí wọn kàn léṣin kó ti ju lọdún ni bẹẹ sì àpò tí òfin bẹẹ gba yìí mọ àfi ilé oúnjẹ tí wọn ò bá ti léèyàn tí wọn mọgbọn dá ọwọ ọtún tó sì lẹẹ tìrẹ àpò tí kálukú náà ló ti ń lo ke ìgbàlódé kí n ti fi àjẹ káfíńtà nù èyí tó bá mọ fẹnusọ ọmọ ó sì kú oríire nu wọn ṣùgbọn kanlé tí ẹ tí ẹ jẹ ní ọkàn nínú àsìkò yìí tó ipò ẹlẹgẹ tí àbúrò wa wà kò ní jẹ nǹkan tí ó dunni tó bẹẹ ti fọkàn sí báyìí tá a ṣe ni pé bàbá mi ò ní o wọn ti ní ìwé tí ń bẹ lọwọ wa ní ìsìnkéèsì gidi àti dáwọ ìṣe ìnira o bàbá wa lọ dáwọ ìtàn tá a lọ fi kan ilé tàbúrò wa lu jìbìtì rẹ tó gbàwé alumọ wa.
4: Ojo tin kan awon eyan ni isin ni pe ba awon mo e o se ma wa ni pa

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Májẹ̀ ó sún láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ̀.
2: Kò ní sún mi kò ní rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
4: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
5: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí. Lódiwọ̀n 330ml. Tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tíì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí wọ́n.
6: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ̀. Ṣa gbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣa gbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
7: Wake up.

0: gòkè àgbà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọpẹ́ yẹn wá.
1: Ẹ ǹlẹ́ bàbá ọkọ mi o.
2: Ṣé dáadáa ni? Ayọ̀lá.
1: Ẹ̀lẹ́ o. Ẹ káàsán.
2: Mo ní olórí ẹbí ń kọ́ mbẹ̀.
1: Àlàáfíà ló wà.
2: Pẹ̀lú àwọn ọmọ náà kọ́.
1: Àlàáfíà ló wà.
2: Apá àsìkò yìí.
1: Ẹ wò ó.
2: Mo fẹ́ mọ jáde náà ló dé òun. Mo fẹ́ mọ jáde ni.
1: Gbogbo lé ń kọ́. Gbogbo
2: lé wà.
1: Ṣé wọn sì ń lé ni?
2: O sì ń lé. Mo fẹ́ mọ jáde náà ló dé òun. Ayọ̀mọ sọ̀rọ̀ lọ. Ẹ bí o fẹ́.
1: Mo fẹ́ mo fún ẹyin náà mo wá rí.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Ẹyin náà mo wá rí.
2: Ta ni ẹ kí ló ṣẹlẹ̀?
1: Ẹ ku ọjọ́ mẹ́ta.
2: Ẹ kí ló ṣẹlẹ̀ ọjọ́ kẹpẹ́ ìlú?
1: Ẹ dẹ̀ ku àsẹ̀yìndé.
2: Mo dáre dúró ta kí ló ṣẹlẹ̀?
1: Ẹ ku gbogbo ẹ̀. Kódà ẹ ti ẹ gbìyànjú. Ẹ ń gbìyànjú.
2: Kí ló ṣẹlẹ̀ báyìí?
1: Ntẹ́ ti ṣe nínú ọlọ́kan. Wàhálà tẹ ẹ ti ṣe tẹ ẹ lọ tẹ ẹ ń bọ tẹ ẹ ń lọ síbí lọ sí ọ̀hún lọ sí gbogbo ẹ pé kọ́rọ̀ iná kó sà lè kó lè dúró pọ́ tó dúẹ̀ gbogbo ẹ náà là ń rí kó lọ ń ṣàánú ẹ kúṣẹ́ bàbá ọkọ mi. Kódà bí bàbá gadagan ó bá rè bí àgbáre gbogbo ẹ bá ṣe tú ẹ ṣe gbogbo ẹ lọ mọ́ndì. Kí ẹsùn mi ló kú.
2: Kí wàá ni kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ báyìí?
1: Ṣẹ́rí ọ̀rọ̀ tí àjọsọ ń jọ kìíní àná torí ẹ̀ mo ṣe wá o.
2: Mo ti sọ fún ọ wípé tí n bá di bẹ́ẹ̀ nìyẹn sọ.
1: Torí
2: ìgbé kó fún ọ ládìí ẹ̀sìn. Àbí kí ni?
1: Abọ́kọ mi. Lọ́jọ́ náà àjọsọ mo sọ fún yín pé bójú bá yẹjú.
2: Ẹ ọ̀rọ̀ ewu àníṣe kọ́ fún ọ ládìí ẹ̀sìn àbí kí ló fẹ́ tó ti ra kúkú ni.
1: Abọ́kọ mi tọrọ ilẹ̀ tá
2: Akinila sẹpọn gila abe o emi o mo ka to so boya mo ba awon ja ni o a yanju e o se ba ti bo lati titi
1: abọkọ mi e mo je woju ni
2: bi ba wo
1: e woju mi
2: tani e to fe woju mi tani e
1: woju mi gidi gan ni
2: tani e
1: wo bi to kini ara ti mo gbe le fun yin ki le so fun mi
2: se we le ba be ni lo gbe we le wa lati le yin se abe le awon ebi eni wo bi o gbe nkan kan fun mi o ti mo te be so gbe nkan kan fun mi o to ba je bo wa gbe nkan kan fun mi lo mu photo wa lọ gbé fọ́tò wá.
1: Mo ti finú wẹnu.
2: O ti da gan mọ.
1: Mo ti finú wẹnu
2: o. Tó bá sì wù ẹ́ pariwo ta ìyàwó burúkú tó ń gbé ìwé ilé àwọn ẹbí ọkọ ẹ̀ ta.
1: Ìwọ rẹ̀.
2: Ebi ká tó wọ́n mi yìí

0: torí èdè yìí ọmọ mi ìtàn tí mo ṣe sọ fún ẹ tán yìí ohun tó ṣojú mi dáadáa níbi tá a jọ gbélé sí ni ṣé wá rí inú mi dùn pé o ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ o ó bí ọkùnrin àbíró
1: àmì bàbá àmì
0: o ó bí obìnrin àbíyè
1: àmì àmì
0: ilé ọkọ rẹ ó gbà o
1: àmì
0: ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ọkọ rẹ ó sùn ọ̀bọ̀
1: àmì àmì àmì
0: ṣé wá rí kò sí ẹ̀dá tó máa ń ronú ikú o àmọ́ tá a bá fẹ́ tá a bá kọ̀ àwọn tó lànà dà ṣá bá wọn láyé mọ́ ni
1: rárá
0: àwọn tá a bá mélòó wọn la tún rí ohun tí ojú obìnrin yìí rí nínú ìtàn tí mo sọ fún ẹ ohun tó máa ń bi lọ́pọ̀lọpọ̀ gbà àìgbọ́ra ẹni yé láàrin ọkọ àti ìyàwó ni ṣé tí n bá finú tán obìnrin mi ṣé kò ní dà ní a ti rí ibi tí ọkọ ti sọ bírí àjò ṣe tó àti ibi tó ń ṣe pamọ́ tó ń ṣẹ́kù sí fún ìyàwó rẹ̀ tó jẹ́ ń ló fa sábà bí bírí àjò ẹ ṣe yá
1: ó tọ́lẹ̀ sọ
0: ọpọlọpọ kò ní gbà mí àṣírò wípé ẹbí ẹni lẹbí ẹni ìyàwó ọyàwó àwo ni wọn bá wá yà lọ ẹbí wọn ò lè yà lọ ló máa ń jẹ kí wọn kó ẹbí wọn kẹ kó ìyàwó àtọmọ wọn lọwọ ẹbí ṣùgbọn tí ẹni bẹẹ bá ti kú òun bẹẹ ojú ti yẹjú ohun a máa yẹ lọpọlọpọ ọgbà sórí ìdí èyí fún baálé ilé tó jẹ pé tó bá papòdà kò fẹ kíyàwó jẹ ọmọ wọn kò fẹ kíyà jẹ ìyàwó kóhun àtìyàwó ẹjọ já láṣìírí ara wọn ni kí nǹkan kan má sì nípamọ láàrin àwọn méjèèjì
1: wọn já láṣìírí ara wọn
0: bẹẹ ni tó bá nígbà jóbìnrin ọmọ
1: jẹ kó mọ
0: tó bá ní síbí jóbìnrin ọmọ kódà wọn sọ pé kankéré nú ọmọ máa sọ létí wọn yóò máa laago ní gbogbo wa.
1: Bàbá ọ̀rọ̀ ńlá lélẹ́ yìí o
0: paríparí ẹ̀ paríparí ẹ̀ o ní wípé èyí tí máa ń mọkùnrin kó finú pamọ́ fóbìnrin ni obìnrin tí bá ti ń kó ọkọ ẹ̀ ń papámọ́ra tí ń dúnkò kò mọ tí ò fi lọ́kàn balẹ̀ yóò wò pé ṣerú eléyìí níwà sọ pé nǹkan báyìí kùn lẹ̀ fún. Mo lò nu ọgbọ́n mi ọjà rí ọmọ yìí.
1: Bàbá ṣe mọ̀ kí bó ṣe wà lọ́kùnrin náà ló tún wà lọ́dọ̀ obìnrin náà.
0: Kò sí rọ́ńbẹ́.
1: Ìtàn ńlá nìtàn yìí o.
0: Kò sí rọ́ńbẹ́.
1: Ẹṣẹ́ bàbá.
0: Yóò dá fún ọ.
1: Ẹṣẹ́.
0: Ibẹ̀ ó gbà ọ.
1: Àmì àmì.
0: Ibẹ̀ ó gbà ọ.
1: Àmì.
0: O ò ní dokú ọ̀sán
1: kankan. Àmì àmì àmì.
0: Ojú rẹ ò ní rí ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ lókè
1: pẹ́ o. Àmì
0: àmì. Bá a tọkọ rẹ o.
1: A gbọ́ bàbá.
0: Bá a tọkọ rẹ.
1: Ẹṣẹ́ gan.
0: Orí ìgbà kan náà.

0: alubatan rese jabata onilu dudun fitunu gbowe apodunu be alusekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu baraye
1: 32 fm 94.9
2: laughter house
1: orioke tete premier nokola ibadan
3: Àwọn èèkàn kùkùkẹ́ ń bẹ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe tó ní láárí rárá. Láṣẹ kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́.
4: Arábáni.
3: Látàgù mẹ́sàn-án ságù mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ Àlàmísì èyí ni ọjọ́ Thursday. Lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́. Nígbà tí bá àmọ́ tán yín Adémọ́lá Adéjúmọ́ máa fòbèlè tó kọ̀ tó sọ́ntọ́mọ́ọ̀tọ̀. Bẹ́ẹ̀ bá a kéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin ṣòdiwọ̀n.

0: ẹyin atẹ́ ń bọ́ wa tí ẹ sì ń bí wa kárí ayé ọ̀dọ́ bàbá wa tí ẹ̀yin náà mọ̀ bí ẹ mowó nínú àgbékalẹ̀ àṣà tí wọ́n tún jẹ́ kan lára àwọn àbábálẹ̀ ilẹ̀ bàbá ńlá wà lónìí tí ó yẹ pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni bàbá ń ṣe àjọ̀dún àádọ́rùn ọdún 90 ní jẹ́bẹ̀ sẹ́ríkù nǹkan kì í bẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá ẹ bá ní dákọ yín fún àwọn olùgbọ́ wa.
1: Èmi ni ayé olúbọ mi
2: Dr. Ayọ̀rìndé.
0: Kẹ̀ jẹ́ báyìí ní baálé ẹ̀kọ́ tẹ̀dọ̀.
2: Èmi náà sì ni mo jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ gbogbo àwọn Council of Traditional Baálé Expo wà nìbàdàn.
0: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ní bàjẹ́. Ẹ jẹ́ ká máa àwọn òbí yín ògiri.
2: Àwọn òbí.
0: Ó pè sí àgógun ògùn kan mọ́ni bí ó ti wá.
2: Bàbá mi lẹni tí wọ́n ń pè ní tí ó ń jẹ́ John Adeyemi Ayọ̀rìndé tí ìnagijẹ jẹ́ ẹlẹ́m̀bẹ̀hún. Àwọn ẹgbẹ́ rẹ̀ gbà náà tí a máa ń pè ní activity number one. Bàbá jẹ́ ìkan nínú àwọn tí wọ́n ṣe kòkó tí a máa ń pè ní propagator of cocoa in West Africa. Bàbá sì jẹ́ ìkan nínú àwọn tí ó wà ní West Africa Cocoa Research Institute. Kí wọ́n ní ṣe pẹ̀lú wọn bẹ̀. Bàbá jẹ́ ẹni tí ó gbé àwọn baálé àtọ́pa ó wà ní Western Region lọ sí ìlú America àti ìlú Èbó láti lọ wo kí ni wọ́n fi kòkó ṣe kí wọ́n lè máa gbé sí. Wọ́n gbà ń lọ bàbá wa sọ wọn pé ẹ wò bí wọ́n ti ń ṣe èyí náà àwa náà dà tí wàá lẹ̀ láti ṣe wá dá lẹ̀ èyí lẹ́yìn Western Region yìí. Gbogbo nǹkan táwọn fi kòkó ṣe náà láyé ìyàwó lọ́wọ́ bàbá wà lára àwọn tí ó ṣagbátẹrù àti bàbá òbíṣẹ̀sán. Èrè ká fi pé òbíṣẹ̀sán ọ̀rọ̀ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé òbíṣẹ̀sán ọ̀rọ̀ yẹn àti àgbà National Bank tí wọ́n sọ di ilé-ọkọ̀ tí wọ́n tún sọ di Polaris Wizzy Sky Bank. Náà wá tún di Polaris àdúgbò ẹlọ́ọ̀lọ́ọ̀ pé hall òbíṣẹ̀sán gbọ̀ngàn òbíṣẹ̀sán tó tóbi wọ́n fẹ́ gbà. Níbẹ̀ mìíràn. Ọ̀pọ̀ ìgbà láìpẹ́ ní AI court Supreme Court pé irọ́ báǹkì ní gbà gba ilé mọ́. Anyway, àdúgbò ẹlọ́ọ̀lọ́ọ̀. Hall yẹn lèmi ti bẹ̀rẹ̀ sí ṣe gbọ́ngbẹ̀ ní Nigeria Theatre Group tí mo dá lẹ́ ńgbà náà. Èmi ti dá lẹ̀ kí tẹlifíṣàn tó dé. Nígbà mo dá ẹgbẹ́ yẹn lẹ̀ Nigeria Theatre ni àwọn ìgbìmọ̀ awolowo Israel Cultural Information wọ́n dá tẹlifíṣàn yìí. Kí mo wá wà lára àwọn tí ẹgbẹ́ mi tó lọ tó ṣe àkọ́kọ́ lò lórí mo màwòrán ilẹ̀ Áfíríkà. Mo ní àwọn ẹbí èèyàn bíi Amẹ̀bọ, Ìbídún Alice, Ìbídún Fọlákàn, ní jẹ́ Ìbídún Alice, mo náà ní Jámẹ̀bọ. Mo bí Jùlí Kóka, mo yàn ló mọ Jùlí Kóka, tó jẹ́ pé Owen in Award as the most beautiful girl for the Western Region lánàá. Àwọn èèyàn bẹ́ẹ̀ lọ. Ló wà ní ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọmọ mínísítà ni wọ́n pe kọmíṣánná láyé àtijọ́. Gbogbo àwọn kọmíṣánná mínísítà wọ̀ọ̀gá máa jẹ́ àwọn táwọn central government ní àchẹ́jú ọkọ̀ wọn kọmíṣánná. Bọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ rí nìyẹn.
0: Adúpẹ́ ẹ tí sọ ti màmá yín.
2: Àmọ́ mi ó jẹ́ èèyàn takuntakun olówó ju bàbá mi lọ. Ó sì tún ju bàbá mi lọ́jọ́ orí bẹ́ẹ̀. Ó wà lára àwọn tí a kọ́ Queen Elizabeth Road pẹ̀lú Oni and Saint contractor.
3: O contractor ni mama ba sese.
2: Be.
3: Mo bere.
2: Be ni. Deyin yen. Mama tun wa je en to ma manufacture one produce sweet. Down was pu. Eri be. Mo ko kan ni oni lola. Ma o ma sku oni oni la sweet je. Mama tun se biscuit. Then you have to say bread. Bonnie called bread. Now I don't want to say clinicati. Listen. Tell me, tell me, very better. I'm going to go to the Guru. Oh, yeah. Monopoly of that is that way. Oh, no, missy. No, no, let it be.
3: Mm-hmm. Kid wolf in she?
2: Eh. Yo, yo, Lenupe, Jani.
3: Yeah. Could you say that for a bureau? Bobo in Gay, folk at a pee, boy young? Eh?
2: Yay. Eh. Oh, my agma. At agma, number. Tama tiri. At lime. Toba won't do a dark one. No, Kayoka. Only she is in Kaloko and bread. I want Moscow, why? Le wan le ro wa lo jibi
3: mo fe ra gbo nji awon ti a ma wa ko
2: lopo ati pe mama bi mi awon le ise bread bi mejo ni ba
3: bakery bi mejo o bere takon takon
2: mo do wan design ileke
0: yo ari be ti o mo ba de ni won o mo bo ni ba se se o ba de ni school ri ba dan pa dan school lo won ati baba ki jo nlo o ra lo ran yin o wa ni ta ba de o si de se komo ba rien pour dire que vous avez fait un peu de temps. Vous avez fait un peu
3: de temps. Vous avez fait un peu de temps. Vous avez fait un peu de temps. Vous avez fait un peu de temps.
2: Vous avez fait un peu de temps. Vous avez fait un peu de temps. Vous avez fait un peu de temps. Vous avez fait un peu de temps.
0: Vous avez
3: elite school ni.
2: Eto o ko to pe o kini je nji o ba
3: o da na mu esanu ni awo ta sa lesa
2: esku awon mo yan te sa lesa awon awon te pe ni ogidi eyo
3: etin college ti wa n ba dan jo na lo
2: be le mi ati olu abode ni ile wa o jina ti awon lorun yan
3: tin we ba point
2: so do ado de le o da point ile
3: e jo lo school ni
2: a jo lo si Orayan ni Olubadan school ajojo yin we ka ta wa npe ni
0: wolf call
2: wo ko a ke la wo ko ni awon omo kekeke boy scout we pe won ni boy scout wo ko we le mi try to graduate mo di boy scout be mo graduate mo di national scouts national commissioner of scouts we are more poor there. You can't sell it. You may have a mass or tell it.
3: Be woolly, be a woolly.
2: Can you make a say? Mama, so mama, into what water say? Mama, you may worry. Oh, you point mama at Baba. Never agree with me. Can you call my brother? Can you call my brother? Commissioner, brother Baba.
3: Hey, boy, Gavin, say, what say? Bale school, any Kalelo. Abelo uli wala o bere mi.
2: Rambale school to Mapo Day school.
3: Mapo Day school.
2: From Mapo Day school, I had to travel with Bishop Akele to Ondo. From Ondo.
3: Baba wa Bishop Akele.
2: Then.
3: Ekele wa lo si in Ondo.
2: Yes. Do ne pa. Mosib. Adyo lo zondo. Pa de be. Adikala ya de wa ba wambe. Awon awon si Ibadan pada won transfer mi for Adike Alade emi ata Adike Alade wa wa londo titi ti ta fi wa ba wa wa londo
3: se mo
2: laye atijo ere awon tisa
3: won loro lowa
2: oru lowa do won gbowo to po emi ma ta siga ati sana to bi siga re sana re o se mu lojo alewele. Mo ti polo e ni treni ati pe awon omo won na ajo ma sise ni emi ni keye ni o mi ni pokola ti ku shoko lo mo ruke
0: ami
2: se wa ri won so ko mi lori sirisi nkan o ko mi po emi ati baba laye de ati yawo won mama bukola ajo wa badan 1948 bon wa wa ngwana
0: o ku jo kuti
2: o wa lo ku jo ba ba na de badan ba ma mo wa lo ndo mo lo si se Steven o do shida mo tu pe mo tu lo se Steven o ke anuko mo gbe on do dada mo su ma so emi ati awon omo bishoba o se ka ati bo bon ajo mo common bunny sansa bo re iwo ke luko pere pe o ma fu ma mo apo nbe emi ati baba lan te wa wa si o kare ramasku be mo ti se bala boda ma ke do bala boda mo se su ma sku be mo ba ri we ma je n bagwe pa mo wa sku ma ko ani eni ka te ma du ago ago ja ma fa ba to ma du gba gan ayi la go sku wa
0: wa lo wa lo ge kan ta vi ago so
2: ba George so wa di jo kan o ba tin lo ago George o won ati yawo re ni wahala nle wahala lo wa gbe wa si
0: bi se
2: sku o bo ma sku lo si ma ja kanu ama sku wa late o do wa bo ma yen wi o ma ba nsi ye pe baba wa n bo tori pe baba yen nko o ti ni accident ri yen oke ete oke ko bo yin ma awan pe ni wa bo gugu ama sku ni pe am baba si pe wa bo inu re ko binu si wa o ma ito yi o binu yen ni o fi da wi pe ke yo ma ranti pe jo gugu n to le
0: Doka jalo
2: lo ijo kan ni tenti binu binu o si le binu odi njo en baba wa nbo binu odi wa nbo la ma pe o binu odi go binu odi lo ba mi fun omo le we wa ni omo le rin lo ri en fi se baba wa nbo komo pasi ko ti
0: inu bi baba ni
2: oro re wa bo sodi do ba wa di wi pe Omo ready. Emi fe bo lowo e. Lowo awon teacher principal. Everybody wa kini se. Church mako. Kini somo yi. O sa wa die titi. O ri wi pe baba wa nbo ni nbe die kuni. Baba wa nbo ti e toro tele. O wa lo soro si pe omo rerin lo. Lo mo ba rerin ti temi ti fe bo. Ba wa wa wa tan wa die na wa pe baba ando ilo de to se bai maybe woli baba gbogbo won to ni e gba to mi o se ye ye o je ko ya si dia o ti se onile oda mo ti ya si dia gbo nbe nkokko ba o ki la le se fo mo e ni e mo bo o ma mi lo mo na gbogbo won ni tem o gba le ti opini o to o fo wo si gba ke ji Omo mi ye si gba eti wa mo mo ni materially bani sai e bi wa o o ti bere si soro bi eya e pe gbengbe on awo mi emi so fu wo gbe eyan tin gbo mi ma fi yan si yeye tori ojo ati su e do fi se yeye o ma tin bene o ma tin se ma ma buya ko le ni kan ti ese o se ba ko O lele se baka baka bai. O marin to fienu. Ti e bon soro. Weka se ti e ti e buru juto la. E ti a man soro. Kasi mani suru. Boro wambo ti jenu. Bara e da. Suruan la ye. Otori ya kongu yon.
0: E soro ina joini li e ko gramati yu bado. Bado grammar school. E soro lo leko. E okiare leti koko bere. Ati baba wa laye di
2: ba olùkẹ́rẹ́ màdàdọ̀ màlété màlété ọ̀hún náà ni mo ti kàwé jáde bẹ́ẹ̀ mo ti kàwé jáde ẹ á rí nígbà mo wà màlété kò sí tí kìí ṣe èmi a máa gbá bọ́ọ̀lù èmi a máa sáré èmi a máa kànṣẹ́
3: boxing
2: bẹ́ẹ̀ ni ládùúgbò champion ni mi ní sùn bí mo ṣe ṣe rí náà ní literary and debating society ọ̀gá ni mi bẹ̀ ká máa ṣe ìbò bí tìpẹ́ rẹ̀ ló dàbí pọ́lọ́ fi ẹ̀bùn kí n kí mi kanẹ̀ àti wọn máa ṣe competition láàrin schools ìbàdàn grand schools of st anne's tàbí ká ṣe collaboration in drama society èmi ni bí professor akínwùmí oríṣiríṣi àwọn èèyàn bá wọn pọ̀ ló jẹ́ pé àjọmọ̀ ṣeré pọ̀ ni wúlò àti fẹ́ èmi náà mo dá ìbàdàn national theatre lẹ̀ nigeria national group theatre group èmi mo dá lẹ̀ gbogbo àti school mo ti dá lẹ̀ kí n tó jáde so. Gbogbo nǹkan ti
3: ìbàtẹ kúrò nílẹ̀ kan ti ìbàdàn grammar school kí lè ṣe tẹ̀síwájú nùwé.
2: Mo tẹ̀síwájú yìí mi ṣe tẹ̀ bẹ́ẹ̀ wo.
3: Ìmùlẹ̀ ti ṣe
2: mo wá ń tan bí à ń ṣeré ńgbà náà.
3: Ẹlẹ́gbà bọ́ọ̀lù wájú tan bí.
2: Mínísítà Akídẹ́kọ̀ ló wá dé ló bá wa tá à ń gbá bọ́ọ̀lù láàárọ̀ ló wá dàrọ̀ kí làwọn ọmọ yìí ṣe láàárọ̀ kùtùkùtù ń ta. Ìyẹn ni wọn wá ṣe ìyẹn àwọn ọmọ yìí ṣe lè máa wá ṣe ó ti gbà pé bàbá wọn máa tijú láti wá ṣe fún yàn láti bẹ̀bẹ̀ fún nǹkan tó bá ní òkúra ẹ má jẹun kí n bá díjú mi báyìí kí n bàbá yín lọ́fíìsì mi ẹ̀rọ gbọ̀ bá a ti kó mẹ́ bá a ti sáré wọlé nù àti nu ẹsẹ̀ wa ti wò ẹ̀ bàbá lọ ọ́fíìsì àti tó bẹ̀dẹ̀. Wọ́n ti parí meeting pẹ̀lú bàbá. Ìgbà tá a mọ tí ó ṣe fún wa àwọn tá a ti jáde sukúl tá a ti ṣe. Bá a ṣe di confidential library àgbẹ̀. Wọ́n mọ ẹni tó ń mọ̀ ló ń lè fi síbẹ̀. Ọ̀tàn àwa bẹ̀. Wọ́n wáá dìgbà wọn fẹ́ ṣe conference kòkó. Yàrá pé Western Region dẹ̀ ní Ministry of Agri Western Region ló tẹ̀ka agri fún. Ìwọ federation gbẹ laba wa wi kan ti n wa laba wa ti laba kẹlẹkọ ni ká yà lọ wa. Ọpẹlọpẹ àwọn tí bàbá mi àti àbúrò bàbá mi Dr. TSB Adibisala tí a fi sẹ́nu ọ̀nà pé ká máa bá wa ṣọ́ láìbírì. Àwọn yẹn ni wọ́n ní ọmọ bàbá kí n wá tẹ̀ ń bò kíkà rẹ̀ lálẹ́ àná amúkòkò owó amúwé gbà.
3: Sórúkọ ẹnìkan ni.
2: Èbó ni o tí bá ń bọ̀ ń kọ́ rídọ̀ báyìí ọ gbọ́dọ̀ máa rìn kọ́ ẹ ọ gbọ́dọ̀ bí o kò dorí kodò kó o máa wò lẹ̀. Fanlé ìyá guardian sí gbàmẹ́ fanlé tún tutọ́nù.
3: Wọ́n jẹ́ ayé ayékáyé
2: ayọ̀jẹ́ pọ̀. Èmi àti èkejì mi àti bọ́ọ̀bù àgbọ̀ nonsense mo fẹ́ fowókọ̀ bó láṣìírí sẹ́ẹ̀rí ẹ̀ bùdáwí.

ẹni kọ ma jẹun bí èyí rí ọjà tẹgbẹ rẹ ń tà ni wọn gbé kalẹ lọọta ó ṣòwò gbéyàwó rẹ rẹ ń bẹ ìgbìyànjú rẹ ni ètò wà á máa rú orí tó gbé wáyé máa bà lọdọ ewé jí àdùbí ọtún olúwẹwò lẹ ìbàdàn ní bàbá àṣàlẹ lójú ọnà òjé ìbàdàn láti òjí ẹlẹni ẹgbọn ọkadà bàbá àṣàlẹ ojú sọọsì ni ẹ ti sọ kalẹ ẹ ti rí àkọmọ náà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ tàbí kẹpẹ wọn sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọtún olúwẹwò lẹ ìbàdàn lóní ìrọrùn lábẹ nígbà tá a dáyé.

Gbogbo agbègbè yẹn ọkọ̀ tó bá ti gbé yín ẹ̀yin ó jà yín sólùwòjọ́ gòkè sókè lẹ́gbẹ̀ẹ́ pharmacy.

0: destiny, at the day, ni at the law, Oluwo, so I don't know to get together, ni at the matter sin. Yolo, she better me be, Omanier, in the name of Jesus. You walk on now, Oma Pesso, already you, to Rofelere, Oluwa, the man, say, for I want for Lopo, you know, I want to man sponsor, already you. So, you walk along, fellow. O ti ti nu e lati o ti ru awon kan lati je ko gbo mi eh nbe o ba de lola to ba lona ba yo bayi to gun re se so fa awon kan lolorun lo won gbodo rere to ra won lo sponsor program iwo na to fe sponsor program mu to la ah ki lo luwa wa ba mi so lori eni na o oluwa ni gbugbu awon to ba da si o kan fe pa eku won re bi o mo ki lo pa eleku bi a lori omo ni o bi a lori ise ni o bi a lori irajo re ni eku re ta ki ni account number to fe lo abi atun ma gbo lu ajo pa mi lerin mo ekuku gbogbo nti ba nti mo ni ba ni je le lori oluwa ba mi mu kuro to ba ti gbadu ayen tan aka number to ma lori o ya ko sile UBA 1 0 10 2 4 24 double 7 77 50 80 oluwa ni gbogbo awon tan ba do re yen oun fe oun a nu omi ti sori gbogbo to ba sa n be ninu je so fọlọrun leni bi ọlọrun se n be temi ebe ko tun di lọla o ni ba kun ba je alẹ kan o layọ n bọ lori o ma pada pa ẹlẹrin in the name of Jesus gba ka number yin dada UBA 1 0 10 2 4 24 double 7 77 50 80 kọlẹkan si UBA 1 0 10 2 4 24 double 7 77 50 80 orúkọ tó máa ní bẹ Christ artillery and samaritans jẹ́ ń gbàdúrà àfẹ́ èèyàn méjì àkọ́kọ́ èmi tàbí ìyàwó òlì a máa sọ tó ń ṣẹlẹ̀ sí ẹ ìgbésẹ̀ tó yẹ kó gbé àti ọ̀nà àbáyọ àgàgà ẹ̀yìn bíi méjì àkọ́kọ́ tó bá fi ọrẹ support program lálẹ́ torí ọrẹ tó jọdún kan tí wọn náà fi já sí tá a lè fi ṣe tọ́lá ẹ jẹ́ pé àká nọmba yẹn fẹ́ lẹ́ẹ̀kan tí wàá pe phone number tó máa pè sí UBA 1 0 10 2 4 24 double 7 77 50 80 kẹta tí lè àtàmọ́tà sí ló bá ń bẹ ogun ò ní já àánú wàárí àánú bá gbogbo ẹni tẹ́ fẹ́rẹ́ support yẹn ó yẹ pé nọ́mbà yìí kí nǹkan sọ àsọtẹ́lẹ̀ fàyè yín kí n sọ àṣírí ogun tó ń jà yà àti ìgbésẹ̀ tẹ máa gbé ó dẹ̀ lè jẹ́ màmá wòlíì náà ni ó gbé nọ́mbà náà rí o 070 070 35 2 3 23 14 17 òun náà ni whatsapp number mi ìwọ tó ti rí ìyanu o lè fi so ẹ̀rí ẹ̀ then o lè ní kí n fi háàdì ẹ̀ sí prayer group mi kó o lè máa rórí ọ̀fẹ́ àdúrà time to time gbọ́ number náà lẹ́ẹ̀kan sí 070 070 35 2 3 23 1 4 14 1 7 70 070 070 35 2 3 1 4 1 7 70 èyí tẹ́ fi ọrẹ sọpọ́tì ojú òní tì yín wà bọ́ lọ́wọ́ yìí àǹfààní kí ló dé fihàn kí hàn jèrè jọba ọlọ́run kó sọ ẹ̀mí ẹ̀nu àní sọ jọba ọlọ́run tètè dé lọ́la o olúwo lọ́nà tó gé tẹ̀gbẹ́dá látàmátàsí ló ń bọ̀ gbogbo tó bá rúra lójú tètè dé ẹ̀mú á tú àṣírẹ̀ wàdẹ́ domino jésù lolúwa.
1: Alubata ń rẹsẹ̀ jábàtà onílùú kòtò ń fìdùnnú.

bá ṣe ń darapọ̀ mọ́ 32FM 949 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ lálẹ́ yìí Miliki Express lè. Ẹja bẹ̀rẹ̀ láti bíi náà. Ẹja bẹ̀rẹ̀ láti ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba tá a gba independence òmìnira. A gba independence ní October 1st lọ́dún 1960. Ọba mi mọ yoyoyo. Inú ọ̀pọ̀lọpọ̀ èèyàn dùn àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbà àti gbogbo èèyàn pátápátá ni wọ́n ń fò sóko pé a kú oríire o. Congratulations ṣubúlu congratulations lọ́tún àti lọ́sì. Àsíá orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nínú lójú òfurufú wípé a kú oríire o.

àkókò tó ti orílẹ̀ èdè tó jẹ́ wípé àwọn tí wọ́n ń sọ èdè tó pọ̀lọ́pọ̀ yanturu wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gbòmìnira oríṣiríṣi àwọn èèyàn káàkiri oríṣiríṣi orílẹ̀ káàkiri tí wọ́n parapọ̀ di nàìjíríà yìí wọ́n mọ̀ gbòmìnira inú wa ń dùn ara wa ń yá gágágá àwọn èèyàn tí wọ́n ní oríṣiríṣi àṣà àti ìṣe yìí wọ́n mọ̀ ti gbòmìnira gbogbo apáta la ní ìrètí ọjọ́ ọ̀la tó nítumọ̀ gbogbo apáta la ní ìrètí ọjọ́ ọ̀la tó dáa nítorí pé inú wa ń dùn pé a ti gba òmìnira orílẹ̀-èdè tuntun yìí ó kún fún wàrà ó kún fún oyin ó kún fún àwọn ohun àlùmọ́ọ́nì ńláńlá tí múni ẹni dùn wípé gbogbo àwọn kinní wọ̀nyí yóò sọ wá dẹni ọ̀rọ̀ yóò sọ wá dẹni ọlá

0: Àwọn tí wọ́n jó lórí náà nígbà náà lọ́hùn. Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ọkàn.
1: Adé ojú ọkọ Madam Victoria.
0: Ọkàn inú dúdùn wípé ibi tá wà lélẹ̀ láàrin bí ọdún bí mélòó sí ìsìn. A ti ṣegbá, a ti ṣàwo. A ti nínú dídùn. Ara wa ó ti mọ ya si gágágá. Àmọ́ bí gbogbo pọ̀pọ̀ ṣìṣì yìí ṣe ń lọ, reality nǹkan kan ń bẹ tí ó wà lábẹ́lẹ̀ tó jẹ́ wípé ó ti dàbí ìgbà tí ògiri bá sán. Tó ti dàbí ìgbà tí ògiri bá sán. Kó tiẹ̀ tó di pé ọdún 1960 dé rárá torílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira. Ẹni kí ni ìtumọ̀ rẹ̀ bí? A débẹ̀ láìpẹ́. Ṣé nǹkan jú ni? Ẹni àgbéyàwó bọ̀ wá báyé mọ̀ garun. Ọ̀nà yẹn jìn gan o.
1: Bẹ́ẹ̀ ni wọn ò lè sáré bá wa.
0: Láàrin òní sí bí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sí láàfin láǹfààní àti gbé yẹ̀wò.

bó tilẹ̀ jẹ́ pé ohun tó tọ́ ni pé ká pàtọ̀ sójú kan kó lè bá rú. Ohun tí oníkálukú ń ṣagbátẹrù tiẹ̀ ni wípé èmi ni wọ́n padà jolórí pátápátá lókè lọ́hùn. Bẹ́ẹ̀ni, instead of acting as partners in building a new nation, ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló jẹ́ wípé struggle ti wọn ni pé bí wọ́n ṣe control federal power. Ọ̀rọ̀ wá di wípé ètò òṣèlú, ètò ìdìbò, ó dohun àfagbára ṣe, ó dohun àfitipátipá ti kúùkù, èmi ni n ó débẹ̀. Inter àti intra. Ẹni kíni túmọ̀ inter àti intra, á débẹ̀ láìpẹ́, ẹni sòrò. Ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, 32FM 949 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń gbọ́. Wáyé ìdí Ṣọ̀lá, ọ̀rọ̀ Labi Presenter ló kọ́ mi. Miliki Express, eléyìí, ẹ rí pé lórí Sẹ̀lẹ́ńkẹ́jọ́ là ń ṣe bẹ́ẹ̀ tá a fi ń ṣe. Ọ̀rọ̀ ètò ìdìbò yìí lóríṣiríṣi. Oríṣiríṣi crisis upon crisis, accusations upon accusations. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ wípé àmàdàrú ń bẹ láwọn ibìkan lórí gbogbo àwọn ètò ìdìbò kúòkòkó lẹ́tọ̀ ìdìbò ètò ìdìbò ìdìbò. Àwọn tí wọ́n jẹ ẹgbẹ́ òṣèlú wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́ka àìdá sára wọn pé ìwọ ṣe manipulation, ìwọ ohun tí ọ̀dá ló ṣe nǹkan kan. Ìwọ kọ́ ló yẹ kó wà ń bẹ̀, ìwọ kọ́ ló yẹ kó wà ń bẹ̀. Oríṣiríṣi ń lọ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé ètò ìdìbò yóò lọ bó ṣe yẹ kó lọ. Àwọn kan kó bò, àwọn kan ò kò bò, kóbó kóbò kóbó. Oríṣiríṣi náà tún lọ rẹpẹtẹ. Ẹ rántí o, tẹ́ ẹ bá gbàgbé, ẹ bá gbàgbé, ẹ bá rántí. Ọdún 1960 la ṣe bẹ́ẹ̀ ta gba òmìnira. Ìgbà mélòó sí 1960, oríṣiríṣi accusation ti ń ṣe bẹ́ẹ̀ ti ń dìde. Gbogbo àwọn ohun tí ó jọmọ́ inú dídùn, tó jọmọ́ anticipation, expectation, ìrètí, gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀lẹ̀ lọ́dún 1960, ní ti ń ṣe bẹ́ẹ̀, ní ti ń fade díẹ̀ díẹ̀. Ó ti ń di pé ó ti ń lọ díẹ̀ díẹ̀, ìjà ti lọ ń bí, ìjà ti lọ ń bí. Nǹkan dákọ̀ ọjà, ẹjẹ́ á sọ bíi mélòó kan. Nínú àwọn gbọ́nmisí omi òtó tó ṣẹlẹ̀, ẹjẹ́ á wá sí Western region lápá àtọ̀dọ̀ wa níbí. Lẹ́yìn ìgbà torílẹ̀ èdè Nàìjíríà gba independence òmìnira. Ẹ jẹ́ ká wọnú action group náà. Kíní kan ṣẹlẹ̀ nínú action group. Ìhun ẹgbẹ́ òṣèlú tí mo sọ wípé balógun rẹ̀ Chief Ọbáfẹ́mi Awolowo. Ọ̀rọ̀ kan dàbí gbọ́nmisí omi òtó nínú ẹgbẹ́ òṣèlú òun náà fún alára rẹ̀ ni o. Gbọ́nmisí omi òtó láàrin ẹni tó jẹ́ balógun àti ká sọ wípé bíi second in command Samuel Ládòkè Akíntọ́lá. Political confrontation gbéná wojú ara ẹni, ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nínú ẹgbẹ́ òṣèlú yìí kan náà. Ọ̀rọ̀ wá di wípé nínú ẹgbẹ́ òṣèlú yìí kan náà, àwọn kan wọ́n wà fún Chief Ọbáfẹ́mi Awolowo, àwọn kan wọ́n wà fún Samuel Ládòkè Akíntọ́lá. Tába wọnú political crisis, a sọ ohun tó ṣẹlẹ̀ gan sàn-án láàrin àwọn méjèèjì. Àmọ́ lónìí, a sì ń sọ ìtàn bí ẹjẹ́ ń filẹ̀ ń bẹ̀ náà. Gbọ́nmisí omi òtó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Lẹ́yìn tí gbọ́nmisí omi òtó tó ṣẹlẹ̀ tán, àwọn kan dúró lápá ọ̀dọ̀ Samuel Ládòkè Akíntọ́lá SLA. Nígbà táwọn kan dúró lápá ọ̀dọ̀ Chief Ọbáfẹ́mi Awolowo. Ó di wípé iṣu atayan yan yam pepper scatter scatter. Ó ṣẹlẹ̀ o, ló ní ràbájì gan, ló ní ṣe dédé wẹ̀dẹ̀dẹ̀. Àwọn tí wọ́n jẹ́ apá àtọ̀dọ̀ ẹni àkọ́kọ́
atawon apa odo eni ekeji o di wi pe ija sele laarin awon mejeji ija un sele debi wi pe won jole ara won ba ti ri ile ile ebu na si ni wuya bari na ile tele yi e da petrol si e we ti e ewe ti e lotun ewe ti e losi won buna sile ara won ija un lagbara debi wi pe awon eyan ti won duro ti won woran ni won wa pe oruko ija tin sele na lohun won pe ni operation wet e lori bi won se ngbe ina ti won gbe petrol ti won wet ile ara won ti won buna si intra ti mo so lekan o onako maya baba bi so la mi dabo we serere awon conflict kan be to je pe inta ni won laarin awon kan sawon kan o je bi egbe oselu meji tan jo papo amo intra inu ile ni bi ija bele ayorin pada ni isin leyin operation wet e boloku tan lo na Zahid Shola Orolabi presenter lo ko mi ko ye so ma gbon en lembe mo e quickale mo nbo wa won o ti de

lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ operation wet èyí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ kíní kan ti wá ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ẹni kíní kan ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ yìí ná bó tilẹ̀ jẹ́ pé ìjà ti ń ṣẹlẹ̀ láàrin yìí inú ẹgbẹ́ yìí kìí ṣe èyí tí ó fa orílẹ̀ èdè ya tàbí tó dá làásìgbólẹ̀ sí gbogbo orílẹ̀ èdè lápapọ̀ ìyìn orílẹ̀ èdè nàìjíríà àmọ́ ohun tá a rí nípa democracy nígbàtí ó wọlé dé ó ti ń farajọ bíi pé kò jọ democracy mọ́ torí ní tí bá ti ń mú ọmọ ìyá kan náà fara wọn lọ ilé ẹjọ́ tó ti ń mú kí èèyàn kan sọ pé èmi ló yẹ ń jókòó síbí téèyàn míì fẹ́ fipá gbàjòkó lọ́wọ́ mi irú nǹkan báhun ti ń farajọ wípé ìjẹ́ democracy rèé àbí democracy kọ́ bí ìgbà ká sọ pé democracy is descending into chaos àmọ́ gbogbo kiní wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà nínú àwọn bùdó àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ láàrin àwọn tí wọ́n jẹ́ young officers wọ́n ń wò réré bẹ́ẹ̀ lọ́kàn wọ́n ń rú fún oríṣiríṣi ìbéèrè nínú bùdó ogun military bases in Nigeria bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ bùdó ogun lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ológun ó ti jẹ́ nǹkan tí ń ti dàgbà díẹ̀ lábẹ́ ìṣèjọba àwọn èèbó nígbà tá àti ìgbà òmìnira lábẹ́ wọn the army had been built during the colonial era wọ́n sì ti ń dìde wọ́n ti ń lágbára into what we can call educated institution nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà wọ̀nyí ni wọ́n lọ gba training ni wọ́n lọ gba ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lóríṣiríṣi ìlú òkè òkun kí wọ́n tó padà wá sórílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rán lọ sí britain níbi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ nípa discipline tó ti kọ́ ẹ̀kọ́ nípa ọ́dà bí nǹkan ṣe yẹ kó máa lọ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ níbi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ nípa national unity bórílẹ̀-èdè ó ṣe sowọ́pọ̀ láti wọnú ìṣe rere àmọ́ gbogbo ìjà tí ń ṣẹlẹ̀ yìí ìwòye tí wọ́n ní wípé ṣé bó ṣe yẹ kí nǹkan ó rí gan eléyìí ṣé kìí ṣe wípé àmì wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí tí wọ́n wà ńbẹ̀ yìí wọn ò tó gbangba sùn lọ́yẹ́ láti gbé orílẹ̀-èdè yìí kúrò ní láti point A lọ sí point Z nínú àwọn ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń bèèrè àwọn ìbéèrè tí í mú inú ẹni pòrúurú nínú àwọn ìbéèrè tí wọ́n bèèrè wọ́n ní was the political class truly capable of governing the country ṣé kìí ṣe wípé ìmọ̀tara ẹni nìkan ìjẹgàba àjẹbánu corruption ṣé kìí ṣe wípé ó ti ba ohun tá a lè pè ní ìpìlẹ̀ orílẹ̀-èdè tuntun tá a ṣe ẹ̀gbà yìí ó ti bàjẹ́ láàrin ìṣẹ́jú díẹ̀ àti wípé was the military the only institution capable of restoring stability bí gbogbo kíní bá ti wá yẹ̀gbẹ̀rẹ̀ tó yẹ̀gbẹ̀rẹ̀ ṣé kìí ṣe pé àwa yìí nìkan náà la lágbára láti jẹ́ kí nǹkan ó dúró dáadáa èyí ni gbogbo àwọn ìbéèrè tí ń gbọ̀kan àwọn aráabí lóríṣiríṣi àwọn bùdó ogun káàkiri orílẹ̀-èdè nàìjíríà

bọ́ọ̀ bá ti ràǹkárá má retí ìsẹ̀mó wọ́n gbọ́ ọmọ ìyà ń wò wèrèwèrè lórí tébù a mọ̀ gbé forí ẹ̀ dùn. Ìwọ́ tó ráṣọ́ wọ́n wá ń pín àwọn ẹ̀bùn idẹ gbẹ̀ngbẹ̀ wọ́n sọ pé ẹ tí ìpín dọ́dọ̀ mi sọ̀rọ̀ pé wọ́n rí ọ́ wọ́n náà wọ aṣọ ọrùn rẹ aṣọ rẹ ò jọ mọ́ tàwọn tó.

ọ̀rọ̀ wa di wípé ohun tí wọ́n ń gbìyànjú àti sọ yìí ó ti ń yí padà kúrò ní observation lásán ọ̀rọ̀ wọn ti ń di wípé ó ti ń kúrò ní informal ó ti ń kúrò ní nǹkan tán kàn ń sọ bí eré tán ń sọ bí gist bí àwàdà láàrin ara wọn ó ti wá di wípé ọ̀rọ̀ yìí ti ń dé àwọn igà kan tó ní agbára àwọn ìbéèrè tó ní kìmí tí wọ́n sì ń béèrè fún ìdáhùn láàrin ara wọn pé ṣé bí ó ṣe máa rí lọ rèé ni ó ti di wípé wọ́n ti ní àwọn ìpàdé bòńkẹ́lẹ́ tó jẹ́ wípé àwọn bíi mélòó mélòó kan ni wọ́n kàn jọ dúró láti sọ̀rọ̀ wípé ẹ wá ṣé bí ó ṣe máa rí lọ rèé ni kí ni nǹkan tá a lè ṣe gan-an the tone of their discussion changed àwọn ọ́fíṣà kọ̀ọ̀kan wò pé eléyìí ti kọjá kákan criticize lásán ó kọjá kákan sọ wípé nǹkan ò da lásán kí la fẹ́ ṣe tí ó yàtọ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ irú ìgbésẹ̀ wo la lè gbé irú nǹkan wo la lè ṣe kí ni nǹkan tá a lè gbé nígbésẹ̀ tó jẹ́ wípé a kàn ní jẹ́ni tí kàn fẹnu sọ̀rọ̀ lásán kí ni nǹkan tá a fẹ́ ṣe gan-an ní pàtó

ìwà tí ó fi di ìparí 1965 ọ̀rọ̀ wọn ti kúrò ní ọ̀rọ̀ orí ahọ́n lásán ó ti kúrò lọ́rọ̀ akàn jaran lásán akàn sọ pé nǹkan ò sí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti wá di wípé wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ irú àwọn ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé gan náà àwọn tí wọ́n jẹ́ ọ́fíṣà kọ̀ọ̀kan ti ń kóra wọn jọ méjì mẹ́ta lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ti ń sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ ó ti ń di pé wọ́n ti ń tọ́ka wípé ẹni tá a mú balẹ̀ rí àsìkò tá a mú balẹ̀ rí bá ṣe gbà rí àwọn èyí ló ṣe kókó ká kọ́kọ́ rí i dájú wípé wọn ò lágbára àwọn èyí ló rí i la gbọ́dọ̀ rí i dájú pé wọn ò mọ̀ nípa ìgbésẹ̀ wa oríṣiríṣi àwọn tí wọ́n jẹ́ olórí ká sọ pé ìjọba alágbádá the civilian government ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní láti dìmú ṣíkún kó tó di pé wọn ará ó ta wọn tàbí nǹkan kan fún wọn lára strategic military and communication centers would need to be secured wọ́n ti láǹfààní àti rí i dájú pé àwọn bìkan bẹ tí àwọn ti gbúdọ̀ mú ṣíkún pàápàá jùlọ gbogbo tá à ń gbìyànjú àti ṣe ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ o nítorí bẹ́nikẹ́ni bá mọ̀ nípa rẹ̀ ọ̀run làálà o bẹ́nikẹ́ni bá fi lè mọ̀ pé a fẹ́ ṣerú nǹkan a fẹ́ gbérú ìgbésẹ̀ báyìí lásìkò tí ò tí ì tọ́ ẹlẹ́ran ó tu fún gbogbo wa ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe ètò wọ̀nyí wọ́n ń ṣe lóní bòńkẹ́lẹ́ wọ́n sì ń ṣe pàápàá kọjọ́ ó tó lọ àwọn ìjà tí ń ṣẹlẹ̀ káàkiri ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n mọ̀ ní ìfọkàntán ìjọba mọ́ public trust in the government was eroding ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ ìgbàgbọ́ nù nínú ohun tá a lè pè ní ìlérí òfegè èyí tí wọ́n ṣe ní first republic láláìmọ̀ fún àwọn aráabí wípé àwọn young officers kọ̀ọ̀kan ti ń kóra wọn jọ o láti ṣe ètò láti fi ìtàn lọ́lẹ̀ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà but the consequences of their actions yóò fẹ̀ lójú débi wípé yóò fẹ́ lè bó àwọn náà lọ́wọ́ láàrin bíi ọ̀sẹ̀ bíi mélòó kan orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn yóò jí sí oríṣiríṣi ìròyìn lórí ẹ̀rọ rédíò lórí ẹ̀rọ tẹlifíṣọ̀n káàkiri àgbáńlá ayé àti wípé ìjọba àwa arawa tiwantiwa alágbádá democracy legitimacy jẹ́ kí n yàn ọ́ mo dá ọmọ gẹ́gẹ́ bí olórí mi èyí tó orílẹ̀-èdè nàìjíríà experience tá a gbà lọ́dún 1960 irúgbó bọ̀ wá nígbà náà lọ́hùn ó ṣetán tí ó dùbúlẹ̀ fún ìjọba ológun

Bẹ́bá ṣe ń darapọ̀ mọ́ wa 32FM 949 lẹ́ṣẹ́ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ yìí. Bàbá kúrò lórí King Sunny Ade, àbọ̀ solórí. Panṣágà rántí ọjọ́ ọ̀la látọwọ́ àyìnlá ọmọwúrà ẹlẹ́mbẹ̀hún ẹ̀kú ìkàlẹ̀. Mo ń bọ̀ wá o, ìtàn àmúdébi tó lápẹẹrẹ lálẹ́ yìí. Mo ti sọ pọ́sẹ̀ mẹ́rin láṣẹ bẹ́ẹ̀ tá a fi sọ ẹlẹ́mbẹ̀hún ẹ̀kú ìkàlẹ̀.

fún àwọn tí wọ́n tún jẹ́ àwọn tí wọ́n parapọ̀ nígbà náà lọ́wọ́ ni Major Adéwálé Adémúyégà ọ̀kan nínú àwọn tí wọ́n kóra wọn jọ jọ tí wọ́n sọ nípa ọ̀nà wo là á gbà talámùbalẹ̀.

Nínú àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀, ó pín sí ọ̀nà bíi mẹ́ta. Ọ̀nà tá a gbà gbé jáde rèé o. Kí lọ́nà àkọ́kọ́ tí wọ́n jọ sọ̀rọ̀ nípa rẹ̀ pé ọ̀nà tá a gbà gbé iṣẹ́ wa yìí jáde rèé, tẹnikẹ́ni ò fi ní mọ̀. Nǹkan àkọ́kọ́ tí wọ́n ronú sí òun ni wí pé wọ́n wo ohun tí a lè pè ní political structure and authority orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn. Àwọn wo ni ó jẹ́ wípé a nílò láti káwọ́ wọn kò ká tó sọ pé àṣọṣẹ́ rárá. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún ronú sí pé àwọn wo ni wọ́n jẹ́ senior officers nínú àwọn ológun yìí, tó jẹ́ wípé bí wọ́n bá mọ̀ nípa ohun tá à ń ṣe yìí, àǹfààní ò ní sí fún wa mọ́ láti ṣe. Nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni láti recognize àwọn alágbára yìí láàrin wọn, yálà láàrin àwọn tí ìṣòṣèlú lọ́wọ́ ni o, àbáwọn tí wọ́n jológun pàápàá tí wọ́n wà loyal sáwọn olóṣèlú ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé Nigeria Army as at the time mid-1960s ó sì kéré jọjọ, àmọ́ pẹ̀lú bó ṣe kéré yìí tó, ọ̀gá mọ̀gá ọmọọṣẹ́ mọmọṣẹ́, àwọn tí wọ́n jọ̀gá láàrin wọn yìí wọ́n di ipò wọn mú lọ́nà tó gbọngbọ́n gidi. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì rèé ló jẹ́ wípé wọ́n ṣe léyìí tó tọ́ àtéléyìí tó yẹ fún ìjọba tó yẹ kí wọ́n ó ṣe fún. They were honest and loyal to the existing government. Ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú wọn láti gba ìjọba yìí ó gba ètò kí wọ́n lè ba àrí yán yọ. Èyí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n gbìyànjú àti ṣe. Kí wá ní nǹkan ẹlẹ́ẹ̀kejì gan náà? Ìgbàjọba tá a fẹ́ ṣe yìí o, bí yóò bá wà successful tá a rí ṣe lóòótọ́ o, a gbúdọ̀ rí i dájú wípé ìgbésẹ̀ wa yìí a gbúdọ̀ gbé lẹ́ẹ̀kan náà. Bó bá jẹ́ pé ibi mẹ́rin la fẹ́ kọlù, a gbúdọ̀ kọlù ibi mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ẹ̀kan náà. We would have to strike multiple targets at the same time. Àwọn tá a bá mọ̀ wípé a fẹ́ mú, tá a fẹ́ arrest, a gbúdọ̀ rí wípé a ṣe bẹ́ẹ̀ lónìí kán mọ́ kóbó. The key military commanders who might oppose this coup would have to be neutralized before they could organize resistance. Àwọn tó bá jẹ́ wípé wọ́n lè dí wa lọ́wọ́ ọṣẹ́ wa, a ti gbúdọ̀ rí dájú pé a gbagbára lọ́wọ́ wọn kí wọ́n tiẹ̀ tó sọ pé àwọn lajú àwọn fẹ́ gbégbèsẹ̀ kan náà. Léyìí tó túmọ̀ sí wípé a gbúdọ̀ rí dájú wípé àwọn ìlú mẹ́ta kan wà tá a gbúdọ̀ ti gbéra ká ṣiṣẹ́ wa lọ́nà tó tọ́, tó yẹ, tó dùn, tó dún, tó lágbára, tó sì ṣe kán mọ́ kóbó. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta òun ni ìlú Èkó, Lagos, ìlú Ìbàdàn, ìlú Kaduna pẹ̀lú ìlú Enugu, L-I-K-E, Lagos, Ìbàdàn, Kaduna, Enugu. Àwọn ibi mẹ́tẹ̀ẹ̀ta yìí a gbúdọ̀ rí dájú pé a mú un lẹ́ẹ̀kan náà. Àwọn ibi mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí ó jẹ́ ibi tí àwọn ọ̀gá ń bẹ̀. Bá a bá lè láǹfààní láti rí i dájú pé a rí i mú lẹ́ẹ̀kan náà simultaneously, yóò ṣòro gidi fún àwọn ará bí láti fura tàbí láti gbé ìgbésẹ̀ kan láti dá wa dúró. Àmọ́ ṣá o, bá a bá fẹ́ rí kiní ìṣe, ẹnu wa gbúdọ̀ mẹ́nu o.
enikan kan o gbodo soro o asiri wa o gbodo tu o tori n to ba fi le mu ka asiri wa tu ah eran ku si lu ai lo be loro.

0: Orúkọ mi ni Idris láti Ilúgbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ́ tare.
0: Bẹ́ẹ̀ ni sá.
1: Mo ti gbọ́ voice yẹn.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikú ọmọ tán bí lé wọn pé ìbejì ni. Nígbà wọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà, táwọn ọmọ yẹn sá fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹyẹ wá ṣe pé látọdún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́ orí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu. Kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé, mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sábùjá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní kí n lọ sọ̀lẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
0: Ébẹ́.